0: from Lagos, this is Jordan.
1: This is Jordan 105.5.
2: Station with the boys for entrepreneurs.
3: lọ́jọ́ túnṣe ìwọ́ àtọ́mọ́ra yóò jẹ àjẹyọ́ àti àjẹsẹ́kù ọba mi funfun báláwú báláwú ọba mi funfun bàlẹ̀wù bàlẹ̀wù gbogbo abiyamọ ayétá ayérò pípẹ́ kò lẹ́ẹ̀jẹ́ yìí ó padà dìde ayé bí àkàbà àwọn abiyamọ kúrò lọ́jọ́ ọjọ́ sí áńgẹ́lì olúwa la padà rán tó dé àkàbà yìí padà gbogbo ilé ẹ̀ pariwo go yes sir bàbá alábìyamọ yín kò rí afẹ́fẹ́ pásítọ̀ fọ́nkẹ́ yẹ mọ́ndé jẹ́pì ni mò ń jẹ́ ebi ò ní bọ̀ fira ẹ̀mí mímọ́ tàbí lólobó àdúrà kan wọ́n ní ká bá ẹ̀mí ebi wí àìsàn yorùbá gbàgbọ́ nínú ọ̀rọ̀ kan wọ́n ní tí ebi bá ti tán nínú iṣẹ́ ìṣe àbùṣe nù ìyẹn túbọ̀ sí wípé ebi kì í wọnú kọ̀rọ̀ mi ò wọ̀ kò síbi tí wọ́n kọ́ sínú bíbélì wípé láì tó bá gba jésù tẹ́ ebi gbọ́dọ̀ máa pa ọ́ kò síbi tá ti kọ́ nínú bíbélì sà pé láì tó bá gba jésù tẹ́ gbọ́dọ̀ máa tọrọ kiri ni nítorí jésù tẹ́mi àti rẹ̀ ń tẹ̀lé kò fi gba kẹ́kẹ́sẹ́ láì ní ọkọ̀ nínú bíbélì lọ́jọ́ tí ayé fẹ́ dojú tì nípa ti oúnjẹ ọjọ́ yẹn ló fi ẹja wéwé àti búrẹ́dì kékeré bọ́ ènìyàn 5000 nítorí náà onígbàgbọ́ tiẹ̀ náà gbọ́dọ̀ máa mọ oúnjẹ nínú oúnjẹ ṣé ó dẹ̀ rí ọ̀rọ̀ ibi tó wà nílẹ̀ yìí àwọn ọmọ inú ilé yẹn ló ní lára jì àwọn ọmọ kékèké tọ́lọ́run fi fún ọyì kò yẹ ká máa rí ẹbi bàbá kò yẹ kó jẹ́ wọn onígbàgbọ́ pé pẹ̀lú gbogbo iṣẹ́ tó ń ṣe ó jẹ́ àárọ̀ kì í padà bá tọ̀ sán mu màmá kò yẹ kó jẹ́ wọn onígbàgbọ́ ni wọ́n máa ní ó gbé abọ́ sí ọwọ́ ọmọ kọ́ máa lọ fi tọrọ wá láti ilé kejì kò yẹ kó máa lọ pa títí wọn ò pè ọ́ sí torí àti jẹ nígbà tí dikarọ lómi 28 sọ wípé a máa fún yàn ní àní tọrọ ṣùgbọ́n ń ṣe ẹni tó yẹ ká máa gbà lọ́wọ́ rẹ̀ òǹkà tí wọ́n wojú ọlọ́jú kọ́ tó jẹun ẹni tá a pè lórí lọ́jọ́ ọjọ́ sí àìní àtẹ́bí ti fẹ́ fi sípò ìrù bàbá nǹkan tí ọ̀rọ̀ ẹbí máa ń dálẹ̀ ó tó kéèyàn mú gẹ́gẹ́ bí àdúrà ọjọ́ kan nítorí àìróúnjẹjẹ òun ló sọ mọ́nú lẹ́yìn di aláàárẹ̀ nítorí àìróúnjẹ gidijẹ sà òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ di òpùrọ̀ nítorí àìróúnjẹjẹ sà òun ló jẹ́ kí bọ́lẹ̀gẹ́ máa dọ́gbọ́n sí kó máa ṣẹ́ṣọ́ ọ̀rọ̀ ibi tó wà nílẹ̀ ló jẹ́ kí gbèsè máa sùn lórí gbèsè àìróúnjẹjẹ ló fà sà ló fi jẹ́ kí ọmọ inú ilé ìdẹni tí wọ́n ń domi sí lórí ní bus stop nítorí pé ó dákú ọ̀rọ̀ ibi náà ló fà tó jẹ́ kí ọmọ 30 years máa dàbí ọmọ 50 years ọ̀rọ̀ ibi náà ló fà tó sọ ìyá ìdí oníkanra ládùúgbò ọ̀rọ̀ ibi náà ló fà tó fi jẹ́ kí baálé ilé sá fún àwọn ẹbí rẹ̀ ọ̀rọ̀ ibi yìí ni ìyàwó eléyìí fi káwọ́ tó fi jẹ́ kó máa yàn lé ta ẹbí tó máa jẹ́ kí àgbàlagbà máa sunkún láìfọwọ́ kàn nítorí náà ti máa gbàdúrà pé kó má rí ẹbí ó nítumọ̀ nítorí ó níbi tó lúkúlùkúlẹ̀ farada adé tó fi bọ́hùn nítorí náà la ṣe fẹ́ fi májẹ̀mú ọ̀pọ̀ gbàdúrà ní kọ́lá láàárọ̀ yìí tí gbogbo ènìyàn máa

wọ́n pà sínú yàrá rẹ̀ ká wá tilẹ̀kùn pa mọ́mọ́jẹ̀mọ́ àìní wípé ní orúkọ jésù ẹ̀rírẹ́ bí má nù lẹ́yìn ìyẹn túbọ̀ sí pé òní lọ máa tọrọ lọ́wọ́ àwọn tó máa mú ẹ̀ṣẹ̀ rẹ mọ́ ìyẹn túbọ̀ sí pé òní lọ máa tọrọ lọ́wọ́ àwọn tó yín mu sí ọmọ ìyẹn túbọ̀ sí pé òní lọ máa gba gàrí àwìn nílẹ̀ kejì tẹ́wọ́ jésù rẹ̀ sí ọwọ́ tó tẹ̀yẹ ọwọ́ tó tẹ̀yìn wàá máa fi jẹun tó wù ọ́ ọwọ́ tó tẹ̀yìn jẹ́ gidi tí wọ́n fi máa jọ jẹ gidi ló fi máa gbà láti ẹ̀ nílò òní pé bi sùn tọmọtọmọ láti ẹ̀ nílò òní rí jẹ ibi wọ́n ní tí ẹbí bá ti tẹ́ nínú iṣẹ́ ìṣẹ́bùṣe ebi òní bá yí fà á nínú lẹ́yìí o màmá tí ayé bá jẹlẹ yẹ máa gbé kò wá rí ìkẹjẹ o màmá àká yí yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ láti ẹ̀ nílò ìran rẹ òní rí ebi mọ́ láti ẹ̀ nílò tó wẹ̀ ló máa jẹ o wọ́n máa mọ́wọ́ nínú owó fi jẹun àwọn ọmọ rẹ òní gbégbá bára láti jẹun o ní tọrọ oúnjẹ délé olódì lọ́sẹ̀ yìí bàbá màmá èyí ga máa rí mọ̀ nílò gbà sàmí eléyìí wà rówó rániṣẹ́ owó máa máa sìn ọ́ o ní ṣerú owó o ní lẹ́rẹ̀kẹ́ òsì nílé onígbèsì àìní dìtàn nínú lẹ́yìn orí ọ̀fẹ́ fún ẹ ló ń jẹ́ ògùn ọmọjẹ láàrín ènìyàn látọ̀ orí ọ̀fẹ́ gbé ọ jáde kúrò mẹ́ àṣẹ gbé àṣẹ mi ó yẹ gbé àṣẹ tuntun lẹ́yìn o ìrànlọ́wọ́ ojú ọjọ́ yí kà wọ́n mọ́ rẹ ọ̀sẹ̀ yìí iṣẹ́ rẹ̀ á lérè orí ọ̀fẹ́ ọlọ́run dáṣẹ́ ògo bò ọlọ́sẹ̀ yìí owó

0: bọ̀ tọ́wọ́ mọ́ rẹ̀ ní kó sẹ́ni kò ní gbàgbé rẹ̀. Àwọn tó fi sẹ́mọ̀ bọ́ra bí àjọ yóò fi oúnjẹ bọ àṣírí ìdílé yìí o. Ọmọ rẹ̀ ò ní báwọn níjà ibi. Ẹbí ò ní sọmọ rẹ̀ di oníkanra. Ẹni ẹbí pa kì í bọ̀wọ̀ aṣọ ò ní ríjà ibi tọmọtọmọ. Ọmọ rẹ̀ ò ní torí iyán báwọn gbọ́dọ̀ ọ̀rọ̀kọ. Ayé ò ní fóúnjẹ tí ọmọ rẹ̀ pa o. Omi lè bá lójú tí ẹbí bá pọ̀ jù ò ní sunkún o. Oúnjẹ ò ní tán nínú ilé rẹ o. Jésù Olúwa. Màmá tó bá wo àkókò yẹn dáadáa wà á rí pé a ti wà ní àkókò ẹ̀rí. Ẹjí ní àgbẹ̀ sókè.
1: Náà mọ ibi àtọkọ mọ mi. Ó ṣe mí tì ní ẹ.
2: Wọ́n ṣe pàdé.
1: Bẹ́ẹ̀ ni sà, wọ́n ṣe fún mi ní 150 kún owó ọjà.
2: Ẹ wá gbà wọlé.
1: Mo gbà wọlé sà.
2: Ìtàlówà bínú ilé. Àwọn ọmọ àtìyàwó ọmọ àtọmọkọ ó yá wọn àṣẹ ọlọ́ọ̀rẹ́.
1: Dádì kò tán síbẹ̀.
2: Kò tún tán.
1: Sédọ̀mù ta lọ.
2: Sédọ̀mù ọ̀tà.
1: Ọ̀tà ìgbọ́n yẹn tó ń yà wá. Àṣọ yà mí tí mo ti ń jó báyìí.
2: Wọ́n yà yín. Àwọn mídíà yà yín.
1: Bẹ́ẹ̀ ni sà, tó ṣe yà mí nìyẹn.
2: Wọ́n wá gbé sí Facebook.
1: Bẹ́ẹ̀ ni dádì o. Náà ọmọ náà ní à mọ́mì mi níbẹ̀ tí lọ sí ijó. Múlẹ̀
2: gbàdúrà
1: fún
2: ẹ máa jẹ́dá lẹ́ni náà.
0: Màmá sọ́rí àwọn ìpàdé bàbá lábíyamọ tó máa ń wọ̀ yìí. Sọ́rí àwọn àdúrà bàbá lábíyamọ tó máa ń gbọ́ lórí afẹ́fẹ́ yìí. Lọ́jọ́ ọjọ́ kan tí ò dẹ̀ ní pé ọmọ rẹ̀ máa sanjọ́. Náà gbéra ńlẹ̀ à ń lọ sí Kọ́lá. Sọ fún gbogbo àwọn tó lè sọ fún pé àní rógo ẹbí mọ́ o. Ní kí àwọn yẹn náà kọ́ mú yàn dání tẹ́ bá ti ń bọ̀. Bọ́lẹ̀ ní Kọ́lá àgbàdo ẹ̀jẹ̀ àyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ọrẹ mẹ́jẹ̀mú ọ̀pọ̀ ní gbogbo ẹ máa dálẹ̀ ní. Kò sí iye tó lè fi ránṣẹ́ o. Ṣáàrí wípé ò fi ránṣẹ́. Owó tó fẹ́ fi dá owó yẹn tẹ̀ síwájú. Owó ara rẹ ló fi gbóúnjẹ ọmọ ara rẹ. A bá owó rẹ dé mẹ́jẹ̀mú ọ̀pọ̀ yanturu láti ẹ̀ nílọ. Ọlọ́run bàbá alábíyamọ o.
2: Ààyè ló wà.
0: Hallu yá o.
3: Hello, hello, Prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
4: From Lagos, this is
5: Jordan. 105.5 FM.
6: This is Jordan 105.5.
7: Station with the voice for

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Tuesday ọjọ́ kẹjọ oṣù ẹlẹ́ẹ̀kẹsàn ọdún 2026. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kí n tó máa kí àwọn ọmọ Ọlọ́run generally kèétí kan kíkí báyìí ẹ já lọ kí ológun àjọbọ kìkì ara kìkì ògo fún tó dẹ́wò ní Jesus City lánàá lánàá yìí bàbá mi ológun àjọbọ adúpẹ́ pé òkun mo wọlé sínú ilé yín kanlẹ̀ tológun mo wọlé kanlẹ̀ sínú ilé yín tẹ́lẹ̀sọ́ mo wọlé kanlẹ̀ pẹ̀lú orúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run wake up ẹ dìde ńlẹ̀ is another morning devotion níbo lẹ ti ń gbò mí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ dìde ńlẹ̀ bàbá mi Fẹ́mi Emmanuel ẹ dìde ńlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Comfort Life in general ẹ dìde ńlẹ̀ gbogbo ẹ̀yin aláṣẹ ẹ dìde Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank ti Midiri Market gbági titun nílùú Ìbàdàn ẹ wá bá ń kí ẹ wá bá ń gẹ̀ẹ́ mo sì tún wà ní mode of birthday Ọlọ́run ọba ń gbọ́ pọ̀pọ̀ sì sí birthday ń bẹ lára èmi ètí ìṣe birthday gbogbo birthday di Sunday ká tó jẹ́ bàkà tó jẹ́ ìrẹsì tó dọdún ńlá gbogbo jẹjẹjẹ gbogbo wẹ́wẹ́wẹ́ ó di Sunday ká tó jẹ́ bàkà tó jẹ́ ìrẹsì bó ti ẹ̀ jẹ́ pé ń gè kéèkì lọ́jọ́ Wednesday ẹnìkan ní Wednesday ń wẹ́mà gbogbo ṣe ń jẹ́ ti Ọlọ́run à ń bá bọ̀ díẹ̀díẹ̀ ni ẹ fi gbogbo yẹn lẹ̀ jẹ́ àjọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀ òní lọ́jọ́ Tuesday engineer ẹ bá ń pe Pastor Mrs. Temitayo mo fẹ́ dúpẹ́ tèmi orin méjì ní ń kọ̀ láàrọ̀ so bí mo ṣe ń bá bọ̀ díẹ̀díẹ̀ mà wá sọ nǹkan iyọ̀ tí mo fún yín lánàá nǹkan ṣé ẹ ti dápọ̀ mọ iyọ̀ tó ń bẹ lọ́wọ́ yín màá mọ̀ sọ yẹn títí màá sì sọ bẹ́ẹ̀ ṣe lò àná tí ọ̀rọ̀ méjì mo fún yín lánàá ń bò lọ́wọ́ ẹnìkan ni mi ò tí ì gbà ọ́ gbà ń bọ̀ bá di Wednesday ẹ já mọ̀ owó bọ̀ èmi mọ̀ ń sọdún ẹ̀mí àwọn wòlíì ló sì jẹ́ kí 77 yòó rí bẹ́ẹ̀ sọ wá mọ̀ nǹkan testimony tí ó wà ńlẹ̀ á pè kókó àlékò tán kò ní tán ẹ mọ̀ bọ́ ń bi pẹpẹ engineer ẹ kọ́kọ́ pe Pastor Mrs. Temitayo kọ́ mọ̀ bá ń gbé yín lókè

0: lebi ma so bo yin nkan kunle oni o ti je nbere si ki awon eni bi eni awon eyan bi eyan bo ngba ti o ba bi di bi ojo Thursday si Friday ibi ababade enikan ni wayi lagbara Olorun ojo Wednesday ola an te si waju a wa pari gbogbo eto gbogbo weje we mu re si ojo Sunday in fact ninu ile igan Epaphras Cup competition o bere loni enikan ni se tun gba ballu ni awon ojo Comfort Life Missions awon na ti fa koyo o gbe n to ba emi go wa field loni odogbo barak lagbara Olorun an ni anfani ma kan wa nbe lati ba won side cup won ma waye loni rabaji gan Epaphras Cup competition o bere nibi ti awon headquarter wa awon odo be pelu awon odo church wa tin be ni ilu Eko ewe nla ti won jo ma wa ko orisirisi nkan ni olo ngba ni npa awon oniroyin wa ki won wa ba mi so sugbon ngba ta ba fi mu titi do la won ma so bi nkan ba se nlo gbogbo le o se gbe owo mejeji si dodo mo lo gbogbo ipe olo ninu aye mi lati fi so tele si aye e pe leyin 77 ki emi mimo kokoju si ose lore gbogbo eyin wo le gba ipe igbo so le dide nbi to ba wa kan jajo ki hallelujah la mejo a si fi ogo mesan ti enikan ni mejo be ni oni ni 8 ma bo sori Facebook ni isin lori YouTube TikTok o dekunle Epaphras baba mi o ibele tun ti woju mi ni life se ri pade yi in sese gekeki temi lola ni e ba ngekeki ninu isin ta ni ni wema eyo kan ni service yin a je is going to be only one service yo si waye laarin ago mejo abo si ago mejila to ba wa dojo Sunday is going to be only one service as well tori pade weje we mu ni Sunday la fi gbogbo dede nurses so mi mo boya mama kan ti o ri owo ko to dale mi mo boya baba kan ti yo gba letter ayo ko to dale mi mo boya sister kan be to fe pade oko ayan mo re mi mo boya sister kan be to je wi pe won mo mo ranse si ni bi giga o le ba mi ki hallelujah nla mejo ni bi te ba wa o kan ke bo ba se wo but make sure pe nikan bo somebody shout eight hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mesan ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo fun messiah nice eje wa bele ikun enikan ni sa gbe testimony mo ni kini to su yi o fi pari ba se mo gbe testimony lokun ojo kan niyan bo mi ni sa lai mo si oju yin se nto kan se ri iyo tun be lo yin yen anointing o ti n be lo yin yen won ran mi won ni kin fun yin ni igba ti o ba fi di pari osu yi testimony ti enu gori afebe lo ni rabaji gan kin to pe mama ti o se testimony eje kin sare lo sinu we awon oba keji second king chapter 2 iwe oba keji ori keji ewu ese 19 won ni awon okunrin ilu na si wi fun Elisha pe kiesi itedo ilu idara bi oluwa mi ti ri ko si n to se ibi re ko si n to se adugbo to n gbe yen ko si n to si obo se wa itedo ile to n gbe yen da baba ati mama to bi o ko si wahala fun won bo wahala ta ni oju wi pe ẹwọ tó sọ tẹlé ó ní ṣùgbọ́n omi buru ìgbà míì bẹ tó jẹ́ pé téèyàn bá bẹ̀rẹ̀ sí mu omi àwọn omi kan bẹ tó ti gbà bọ̀dì and that's why nínú ìwé Exodus 23:25 ó ní èmi yóò bù sí omi I will bless your water omi buru nílùú yìí ìwà sèyẹn nìkan ó ní ilẹ̀ sá ilẹ̀ ti sá ànígbà tí ilẹ̀ bá di aṣálẹ̀ wàhálà ni ogun ni nígbà tí ilẹ̀ bá sá ilẹ̀ tí wọ́n wà ń sọ ilẹ̀ jẹ́ríkò wọ́n ń sọ kò sí tó ṣe ìtẹ̀dọ̀ jẹ́ríkò was a beautiful place àwa tá a ti travel lọ sí Israel and Jordan lámọ̀ pé jẹ́ríkò fine gan ètò tó wá wà mẹ́ẹ̀ ni wípé ìlú yẹn ni wọ́n pè ní ìlú ọlọ́pẹ ìlú jẹ́ríkò and bẹ́ẹ̀ bá wò ó nígbà ayé Elisha gbogbo nǹkan bẹ̀ ló tutù mínímíní tó fine bọ̀ yìí nǹkan méjì ń ṣe bẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé omi ìlú yẹn kòrò ó ti burú ilẹ̀ yẹn ohun tí ò jẹ́ kí gbogbo èso tí ń bẹ̀ ń bẹ̀ àwọn ọ̀pẹ ẹbẹ̀ ó so èso wọ́n fàyìn wọ́n tutù ó ní pé ilẹ̀ yẹn ti sá tó kò lè produce ọ̀pẹ kò produce èso lórí ọ̀pẹ ìyẹn lọ bẹ́ẹ̀ now ẹ wá gbọ́n tí mo fẹ́ sọ wọ́n ní òun sì wí pé ẹ bá mú àwọn kótó titun kan wá ẹ mú wá fún mi ń bí ẹ sì fi iyọ̀ sínú rẹ̀ wọ́n sì mú tọ̀ wá òun sì jáde lọ sí ibi orísun omi náà ó sì da iyọ̀ náà síbẹ̀ ọwá wípé ó sì wípé báyìí ni olúwa wí èmi ṣe àwòtán omi wọ̀nyí láti ìhín lọ kì yóò sí kú mọ́ tàbí aṣálẹ̀ verse 22 bẹ́ẹ̀ ni a ṣe àwòtán omi náà títí di òní olónìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Elisha tó sọ ẹ̀yà àyànfẹ́ lónìí lọ́la títí wọjọ́ sunday tó jẹ́ climax ìpàdé 77 special tá ń bá bọ̀ yìí a fẹ́ ṣe àwòtán a fẹ́ wo ilẹ̀ rẹ̀ sàn ìkan nínú àwọn ohun ìjà tí àwọn ọmọ ọlọ́run mọ̀ tí wọ́n nínú ilé tí wọn ò fojú sí ó ní iyọ̀ tó gbé dání in fact ó lè débi wípé ọ̀wọ́n tẹ́lòmíì rò pé iyọ̀ jẹ́ òun náà ni pé kọ́kàn fi ṣebẹ̀ kó sì jẹun kó sì lọ mo fẹ́ tú àṣírí láàrin òní sí ọjọ́ sunday mo fẹ́ sọ gẹ́gẹ́ bí májẹ̀mú àti agbára tí ọlọ́run fi sí nígbà tá a bá ka nǹkan kan sí iyọ̀ màá wá ní kẹ́ ẹ gbé sí àwọn ibìkan kẹ́ ẹ sì fi ṣe àwọn nǹkan kan àti àwọn nǹkan kan ẹ wá múra o gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ testimony yìí láyé ìgbà tá a bá fi lọ tá a bá fi bọ̀ a fẹ́ ṣíde testimony tiẹ̀ náà ẹ sọ pé iyọ̀ wàá wá náwó méjèèjì sókè bábá ṣàwòtán ayé mi gbogbo ibi tí ilẹ̀ ti sá gbogbo aṣálẹ̀ lára mi ọlọ́run ẹ̀mí àwọn wòlíì bá mi ṣe àwòtán ẹ̀ nọ́mbà tí bá fi síta ẹ mọ̀ fi send testimony sí mi bọ̀ kí n tó fi nọ́mbà yẹn síta fún testimony ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí kò sí ẹnìkan tó bá wá ṣe alábàápín tó sì tẹ̀lé tí mo ra mú dé yìí màá fi bí ọjọ́ mẹ́rin sọ̀rọ̀ nípa iyọ̀ àti májẹ̀mú tó ń bẹ́ẹ̀ bẹ́ in tí ènìyàn bá mọ̀ ní ọmọ ajá inú ìwé kí ìbú yẹn jẹ kí wò ní o tó sọ nǹkan kan this will be the first time tí máa túṣu lọ sísàlẹ̀ kòkò lórí ọ̀rọ̀ iyọ̀ àti májẹ̀mú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pà fẹ́ bọ iyọ̀ kì í ṣe pà fẹ́ sọ pé òun gangan yàtọ̀ bọ̀ májẹ̀mú àti àṣẹ tá a fẹ́ gbé sọ sínú ẹ̀ òun yóò jẹ́ kí iyọ̀ yìí ó ṣiṣẹ́ yàtọ̀ àti instruction tí wọ́n tẹ̀lé nínú ìwé Isaiah chapter 1 verse 19 ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ó lẹ́ jèrè ilẹ̀ náà ẹ̀yin tẹ́ ẹ̀ ní iyọ̀ yẹn lọ́wọ́ ń gbà bá dé chọ́ọ̀tì ní ọ̀la ìyẹn ní wẹ́ẹ̀sì màá fi lé yín lọ́wọ́ á lo iyọ̀ àti anointing oil nǹkan abàmì méjì tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nínú bíbélì kí ni iṣẹ́ tí wọ́n ń lo iyọ̀ fún kí ni iṣẹ́ tó lè ṣe kí ló dé tó fi jẹ́ wípé Elijah nínú gbogbo nǹkan tí mẹ́nu ayé iyọ̀ ló ní kí wọ́n tọ́ka sí màá sọ nǹkan méjì sàn tí iyọ̀ jẹ́ bọ̀ ní ìsìnkọ́ nǹkan kúnlẹ̀ sà ọ̀rọ̀ ń gbé mi nú Jésù olùgbàlà kí ló dé tó rẹ́fẹ́rẹ́nsì sí iyọ̀ nínú ìwé Matthew chapter 5 verse 13 nígbà tó náwó sí àwa ènìyàn pé ẹ̀yin christian ẹ̀yin tẹ́ ẹ dá mi mọ̀ ẹ̀yin tẹ́ ẹ di àtúnbí ẹ̀yin ni iyọ̀ ayé ọ̀rọ̀ yẹn nílò kéèyàn yẹ̀wò ká tún tó yẹ̀wò àìlásọ lọ́rùn pàká ó tú àpérò fún gbogbo àwọn ọmọ eríwo wòlíì ọ̀dẹ́kúnlé fẹ́ ṣe aṣọ lójú in tó nílé tó lè lò gẹ́gẹ́ bí ìṣẹ́gun in tó nílé tó lè lò gẹ́gẹ́ bí májẹ̀mú in tó nílé tí wọ́n kọ́ bí ara sí tó jẹ́ pé tí nǹkan ẹ̀mí bá wọnú ẹ̀ táṣẹ̀ ẹ̀mí bá wọnú ẹ̀ a sì mú ìyàtọ̀ wá kí wọ́n pè ní dead sea gan dead sea tá à ń kígbe pa lọ ṣalábàpàdé ẹ̀ ní ilẹ̀ israel ilẹ̀ jordan dead sea ń bẹ ní jordan ó ń bẹ ní israel ẹnìkan ní dead sea òkun tó ti kú òkun tí ń rùn ní dead sea kò sí nǹkan méjì tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé kò sí nǹkan àlàyé in tí ó sì jẹ́ nǹkan àlàyé ó wà ń bẹ̀ ni pé omi yẹn kìkì iyọ̀ ni bọ́ ọ bá wo gbogbo ẹ̀gbẹ́ ẹ̀ báyìí iyọ̀ iyọ̀ iyọ̀ béèyàn bá kó sínú omi yẹn yóò léfò ni wọ́n padà bó aṣọ wìnrìnwìnrìn ọ̀rọ̀ ọ̀la ò lè ní wẹ́mà.
1: Praise the Lord.
2: Hallelujah.
1: My name is Lami Dolabisi.
2: Nice.
1: I'm from Ogere Trailer Park.
2: Ogere Trailer Park.
1: Yes.
2: Nice.
1: Then mo ti sise lati company, mo sise ni company lati 5 years now. I don't have savings.
2: You don't
1: have savings. Simba ti se bayi ti mo ba se gba salary mi, mo ko to gba lowo mi.
2: Ah, agbara ti ngbo ko sonu lo re. Iyan seyin ko fe tin be legbe, jade lara wo. Jesu Oluwa wa.
1: Last year August on 7 on 6 mo se ri alert money savings like 500 plus what the debit here mi mo ba se bi o se lo ninu account ni
2: bi 500,000 pare
1: plus o kan lo ben sir gba si mo wa di office lojo yen mo wa kan phone mi mo kan gbe si YouTube mo wa ri program yen mo se click lori e ni mo se gba program yen pe e mu kan moko mo wo pe ewo ni e mu kan moko ti daddy yin so Okay, ma o wa so pe every month kan ben sir. Okay. Muslim ni mi ore mi mo wa so fun mo wa pe o wa ni badan mo wa pe happy loruko e o wa bi bayi na mo fe ko ba mi dupe lowo
2: happiness okay
1: ben sir fe ko ba mi dupe lowo bi mo se pe
2: happiness ma bo nta ma bo
1: bi mo se pe lori phone yen happy nkokan ba nse mi o won so wi pe awon egbe mi abi something like that bi pe kin lo se we egbe ki lo se something like that mo sa so fun o ni pe ki ma worry ma so pe mo gbo program ko o mo de like church yen mo wish lati ma lo muslim won mi muslim dad mi o ni pe awon egbon mi muslim everybody won bi pe se o ma gba ki ma lo mo ni mo sise lati company for 5 years now nobody see me now only me dey there okay I will join the church o wa so fun mi pe okay a ma wa ni August April a wa wa ni April
2: April 7
1: yes mi mo to wa Ibadan yen na mi Deberry a sha wa ni April this year 7 e wa ni pe en to ba ni 100,000 ko bo sita mo wa ni owo yen lowo mo ni go to 200,000 mo wa bo sita mo wa san 100,000 yen e fun wa ni only ko million meta
2: be se tell you 100
1: ben sir
2: happiness
1: because of nkan to nse mi
2: ibeji won pe yo ore si ni
1: ben sir mo sa so 100,000 e fun mi ni meta eni ka mu eyo kan loju ese ki amu meji to ku ka mu lo le nipa ma fi gbo program ni idaji lale a sa gbo program yen sa mo sa fi office mo ma fi npa owo tin ba ti office laaro
2: e ma fi o libo
1: ben mo ma fi npa owo mi mo ma fi npa owo mi because mo ma nka owo oga mi like mo ma nka owo like 10 million 15 million mo ma nka
2: e ma bo ga yin
1: ben because HR ni mi like igbakeji manager ni mi ni mo se ni company yen mo ma ri owo like o je owo salary mi bo mi ki mo bi o se ma lo ti ba se save sinu account o ma disappear ma lo si bank kan ma so pe awon ko la awon yo ko si nkokan ti mo le se si
2: ah
1: mo sa se be
2: ko pa ara okoko ti yo mo mo la emi agba na ninu testimony te oni testimony ni ti enu o ti jade lato ni lo owo buku yen ko gbe danu mo ngo
1: last gba yen last August mo tu wa last April mo tu wa si bi bayi ti mo si ri only ko million yen owo o sa fun mi mo even emi kan ti mo so save owo ben sir mo se wa mo ti ni like 2 million ninu account salary mi mo save lojojumo e tun ni ka mo kan mo kan asi August mo ti nko yen ni mo ti ta aso mo nta bata mo nta bag aso biran aso okunrin bato biran bato okunrin ninu company ben ninu
2: company eti idomo sosi to ba mu nkan mo nkan o enikan ni ah se wa mo jale ni iro o mi mu nkan mo nkan ni pe ki mu oja mo ise to nse ogbodo bo ba je teacher ogbodo mo ja mi mo bo nsise ni company ogbodo ni ti wo na nta e so mo wa to ba mu nkan mo nkan o bi wo ni yin se ri mo ni ti mo mu mo se oluwa o ewe du mi e fun mi ni won ko wa si church nwe ma jo sunday to lo I mo ya won ti ara lo bi ile bi eni ke sa no ite di efo o tori ni sile to ni awon baldo won mo to nte bo nte fo emi mo da ko fun ra mi e ti sun en le so nti mo da le be to mejo o so bo se wa yen o gbọdọ ma mu nkan mo nkan to nse e tun da kon tele mo tanu
1: bata aso
2: aso bag
1: pos
2: bi e tun se pos
1: den sir
2: se bi se ina
1: mo den sir
2: bo le se nse yen mo
1: ta ba si fe gba salary lawon workers ni awon ton ba need cash mo ma fun won ma gba cash ma fun oni cash won ma se transfer si ni abi ki ba won fi 80
2: e to yin be na
1: ben ni 100 naira 200
2: mo le ti wan tabata
1: inu company na ni because hr ni mi ni be won fun mi ni late mo gbe won fun mi office todo mi na loto ti mo sise loto
2: se e ti marry
1: no sir
2: ngba to mo birin yo bai marry o mo wo billion e so wo si mi bai ki owo yi ko ji sowo
1: keji ni pe opo mele keji ni pe Chinese kan o wa ni o sise lodo wa tele ni company odo mi tele o ti wa pada si China Chinese yen wa message ni o wa ni pe kini nkan to le ya ni Nigeria ti o le fast to le ta mo so pe aso ati bata ati bag ni nkan ti mo mo ni pa something like that sha wa so pe okay o ma ma ba mi order aso ati bag ni ati China wa si Nigeria
2: o
1: de na ti wa lona bai sa yes
2: next
1: next month lo ma de Nigeria 2 months
2: lo ma lo ro so lo re ko ma tan ba de ti e
1: 2 months lo ma lo lo ro mi on le
2: in da je wo
1: warehouse yen lele
2: so distributor ni o bayi
1: then sir I'll become a distributor next month
2: o si ni ye
1: amen

0: fire
1: fire in the name of Jesus
0: amen
1: my yefi gbese le de awon mo e ogun ta awon mo e je niyan ogun gbese ogun ti awon e je niyan ogun gbese because woli be lo pe kilo nile oni ko si nkan kan won ni anything ko si tv ko si radio ko si mato ko si le ile te wa won to rent e ni ko si anything fun delay now oni gbese wa de ko si ton fi san ko si ton fe ta ko si pe lo ta nkan ba ton fi san ko si won lati so pe won ko omo e bejeji o ba ke lo ba woli lesa e gba wa o wa lati de o kilo sele o ba kalaye o se woli kilo ni le olohun ni kankan o wa ro lu pe ah o mo ni nkan o ni oun ni oro die le oro die lo ni le oro ni kan o ni he solution wa woli lo wa to sona en to ba se ngbo owo de o le ta sambe se e to ku iwo atomo e lo mo se business olorun mo nda yan loko owo nigbati o ba gba eto ni woli I to kere o le dinla mo yan lowo bo pray fun enikan eniye o ni sub bo sub to ni atelo mo nda o le no ti ta te o lo jogun e lowo iya oni so o pe to ti ta te bo mo se ta te to ki poko nta so business ba bi yan mo ah eyan mo mo dada o mo yi mara o mo rere bo ko ni akojo o ni o ra ile ri laye o mo ni ise to se o sise o ni daddy ise ki ni ma se lo mo ta flower flower o ni o lo wo tari ya ise ti e ni e ise mama ti e late ise ti e sate flower ti ta ni ti e flower o ni ah okay o de lo bere flower emi ti to lenu bi odun merin ta jo soro si bi o ti ko ile meji ki lo fi olorun pe bo gbadua ani gaga bi itoni bo so tele fun o loruko jesus o ma ra adugba
0: amen
1: o ma ra adugba
0: amen
1: wo mo je saroye pupo because agbodo gba adura oni ni ojo kejo bayi ni inu osu kesan a sore majebu ikejo beni a sore majebu ikejo olama waje on the nine aya ojo kesan osu kesan kini mo pe ojo kesan osu kesan ayayayaya gbogbo eyan patapata to ba sore ri lori radio gbogbo eyan patapata lo gbodo sore ni ola 99 kini mo pe
0: 99
1: osu ro la wayo osu kini mo pe
0: osu
1: ayi galabiro hinahim mo pase loruko oluwa ti o da aye ati orun owo awon agba to da ogo re duro loruko jesus o ya gbe danu
0: amen
1: lana mo so fun wa ti ba ni ko na fo e soke elomi mo pe ewo ni fo ta na soke loju ala obire so pon gba fo nu but ni ale ko to sun o na gba breaker oil o ti lo breaker oil ye hey lẹ́yìn ìgbà tó ló breaker oil tó ní orí ọ̀fẹ́ láti gba fóònù ẹ̀ padà ẹja gbọ́ láti ẹnu ẹ̀ka wọn gbàdúrà.
2: Last week ni mo ń sọ̀rọ̀ yìí ìtinú ńlá lálẹ́ Sunday kankan tẹ̀mí ká fi èrè lé mi breaker ẹ̀ ká fi pa orí wa ká fi parí ọ̀sẹ̀ jìgbẹ̀ mi mo lákọ̀ọ́ bí alẹ́ Sunday soup mi lè mi ìtí wọn láàbì lálẹ́ Monday to Tuesday ti Tuesday ti Monday so Tuesday ẹ̀ ni mo fẹ́ sọ fún mi fílíbítìrì mi lọ níbi kan fún mi ṣe wá ní pẹ̀lú àdàdì close to the ẹgbẹ́ ọjà wọ́n fẹ́ mú kankan nínú pọ́ọ̀sì mi bí mo ní yàtọ̀ sí pọ́ọ̀sì ńlá yàtọ̀ sí fóònù ńlá tí mo fi ń ṣe whatsapp and other at internet services àmọ́ I have another smaller phone ṣe máa wọ́n tó máa ń ní ó jábọ́ kò fọ́ ní kékeré so that ibi tí ń ti ńlá bá kú kékeré ẹ̀ máa ṣì máa rí ìyókùnrin máa tún wọ́n fi kékeré náà bí mo ṣe ń fi ńlá gbà láti máa ń fi kékeré náà gbà láti ó kò wá jábọ́ ni ó kò ṣe tábọ́ kò ká síwájú ni àwọn obìnrin méjì kó wá wà níwájú ó kò sáré wọn ni bó lè ṣe ní fóònù kékeré ẹ̀ wọ́n sọ mí sí i ojú bíbẹ̀ ṣe mọ̀ pàrọ̀ àtàrin dresses we see beyond every other person mo kọ́ ni bó ti ṣe iṣẹ́ sẹ́yìn yẹn ni mo ní lòó fóònù mi kọ́ nìyẹn fóònù mi nìkẹ́ fóònù wọ́n ní fóònù yìí ni mo kọ̀ mọ́ ní fóònù tẹ̀lé ìgbìmọ̀ ìdàrúgbó tó tẹ̀ fún mi ní fóònù mi ọ̀ṣà ṣìdẹ̀ ní ìwọ̀n afẹ́fẹ́ mo kọ̀ ìgbọ́ àwọn obìnrin méjèèjì yẹn sí kọ́nà kan ni bí gbogbo ṣe ń bára wa fa ọgbẹ́ ọjà ní mo fi hàn dá sí kí ló ṣẹlẹ̀ kò sẹ́ni tó sọ nǹkan kan sí i mo bá bẹ̀rẹ̀ sí ní ibi ọ̀hún méjèèjì màdá mi ègún fóònù mi àti fún ilé fóònù mi ìgbìmọ̀ ṣáà gba báàgì kan ni mo dá sílẹ̀ lẹ̀ kí mo rí nǹkan tó jọ fóònù mi bẹ̀ mo bá tì mí sẹ́gbẹ̀ẹ́ mo bá ara ń dùn obìnrin kejì bí mo ṣe máa ń dìyẹ ni wọn bẹrẹ sí ní ọwọ mi ọjọ ẹni fóònù mi wà ó ní ẹhẹ tí ó bá wà lọwọ ọmọ tó ń bá lọwọ ní gbogbo lọ ọbí ẹja nínú ọbí ẹja kò sọ pé ò ní gbé ń bá bẹrẹ nínú ìsà mo kọ ní lọ mo kọ jágbá yìí mo ṣe já fóònù mi gbà mo bá fi sí báàgì mi lọ mo bá gbé pé fẹ báàgì mi níbi kọọsì ọrùn mi mo bá bẹrẹ nínú yìí oh my god oye ìjìyà tó ní tó lọ́lùfà mú fún kí ló dé mo ti fún ẹni fóònù ẹ mo wá fi owó mi mo fi gbá àtàrí orí mi mo ní mo fẹ́ jẹ́wọ́ fún epo wòlíì ọlọ́ọ̀dẹ mi bóòrùn mo rá láàrin tó fi máa kú dànù
3: aṣẹ́jẹ̀ ti gùn bẹ́ẹ̀
2: ní wọ́n nìyẹn mi níbẹ̀ mo tún wá àkí ẹ̀ mo tún lù lálùpà mo kù kí mo ṣe lọ nìyẹn kí wọ́n ń gbógun ṣe wọ́n lè rọ́ sọ́dọ̀ tó ní ẹjọ́ tó lọ lọ́wọ́ fóònù yìí lọ́jọ́ fóònù wọ́n ní nǹkan tí ó ní price tán máa fóònù tó bá mú fóònù yẹn dọ́dọ̀ wọn mo ní dọ́dọ̀ àwọn mi ṣe ni tí n bá dé àgọ́ níbi tẹ́ ẹ pé tí ń ṣòṣì yẹn máa gbogbo yín lálùpà ó agbára tó wà lára bí wọ́n dàbí times ten nǹkan tí mo ti wà lára bí wọ́n ń sátẹ̀lẹ̀ mi mo bá ní kò mo bá sọ fà bó ṣe sápadà ni lọ́wọ́ ọjọ́ ìdẹ́jẹ́ ni ọjọ́ náà bó ṣe máa ń ṣe nìyàn èèyàn burúkú ni wọn ẹ ṣàtọ́jú nǹkan yín àwọn èèyàn ṣàmọ́ ṣàrí ẹ ṣàtọ́jú nǹkan àyà mú rẹdí tó yìí pọ́tò ẹni bọ̀dù fíìmù ṣe lọ nìyàn ẹ sàmúgbà tí máa tají tójú ajé it was 4:45 few minutes to five bí mo ṣáà ṣe ṣókòó mo máa dúró máa ṣe fún ṣe bí ọba mo ṣàṣìṣe bí ọba mi bá ń dúpẹ́ lọ́wọ́ lọ nígbà tó máa tó ìrọ̀lẹ́ ọjọ́ yẹn there was a job that I have bidded for tí wọ́n ti rí mi sọ́ọ̀tún yí mi sọ́ọ̀tù sí mi sọ́ọ̀tù yí mi sọ́ọ̀sì bàbá mi o ó ṣe pè mí nìyí up till now iṣẹ́ yẹn àwọn iṣẹ́ mi ó kí wá gbà kí wá ṣe bá kí wá ṣàwọ àwọn kan tún pè mí láti níbi ní wọn fẹ́ kí n bá wọn kó kí n bá wọn kó àwọn sector fẹ́ ń di oṣù kan jọ àwọn fẹ́ kí n ṣe bá àwọn fẹ́ kí n ṣe ó sọ price tag mi fún mi oh my god bàbá mi I am so happy I am so glad ní títí tọmọ yín tí mo tẹ̀ wá sọ fún mi fúnra rẹ̀ ló wá pè mí ní wá ń bẹ̀rẹ̀ ẹni mi má fi rí wọ ọkọ ló ní káwọn ṣàlọ kọ má sọ fún ẹni ìbọ̀dì ohun àlàáfíà làwọn wà ẹ má dùn ún ẹ má wọlé jẹ́ káwọn ṣẹ́tù gbà káwọn bá ṣẹ́tù gbà àwọn ọmọ ìgbà ọmọ ìlẹ́kọ̀ ní gbàdúrà fún gbẹdúmọ́ ní mi gbé píṣọ̀ wà tàwọn àbúrò lọ ṣe bí ó dá lọ gbàdúrà sí bá tó rẹ̀ sí ní ṣàdúrà fún mo ti ń gbàládùúrà máa ń lọ mo máa dẹ̀ sponsor àwọn ènìyàn lọ torí nǹkan tí ọlọ́run ṣe bí ọba fẹ́ ṣe ohun tó gara ni á jọ máa lọ sí tó máa rè lẹ́sẹ̀ mo kàn tí ẹ torí bẹ ti ṣe sán ẹni wípé ẹ fẹ́ kí a kú èrò láti gbọ̀ngàn lọ bó dẹ̀ ṣe máa rí ìlú agbára ọbẹ̀ ní ọlọ́run tọ́lọ́ fún yín kò ní kí òbí o.
1: sọ́pọ̀ olúwa
0: olúwa
1: ta ló gba fóònù tèmi tí ó jẹ ní kọ́ńtàkì yìí di mọ́.
0: tí ó jẹ ní kọ́ńtàkì yìí di mọ́.
1: olú àgbà fún mi.
0: olú àgbà fún mi.
1: láti inú ẹ̀mẹ́.
0: láti inú ẹ̀mẹ́.
1: olú àgbà fún mi.
0: olú àgbà fún mi.
1: oyo oyo oyo oyo.
0: orúkọ jésù. orúkọ jésù. orúkọ jésù. ẹ ní bíbá o.
1: làbá rẹ bí ti ilẹ̀ bí wọn bá
0: rẹ.
1: olúwa gbà fún mi. olúwa gbà fún mi. olúwa gbà fún mi. olúwa gbà fún mi. olúwa gbà fún mi. olúwa gbà fún mi. olúwa gbà fún mi. olúwa gbà fún mi. yesu olúwa wa láìsí wòlíì èèyàn lè máa gbé níbi tó pamọ́ tí wọ́n ní dáyàn mọ́ ayé a máa gbé yẹn pamọ́ wọ́n a máa fi yẹn pamọ́ wọ́n a máa gbé ògo yẹn pamọ́ fún ẹ kẹ́ kígbe ẹ pariwo ẹ sọ pé olúwa.

0: mo po ogun ma wa la berule.
1: Yes sir.
0: Mama yen asogun wa la berule won. Won de rale. Won de gbiyanju kan to le ko yara kan. Won de gberu yara kan the whole family for the dodo mo kan la ogun be laye se ko to le get breaker oil. Ojo to to get breaker oil to lo lo sinu le na. A se ju abame ni won jo ngbele leyin igba to pa ejo yen egbon to sele
2: esa lo oruko mi ni Mrs. Akin pelu won wa lati ogijo ni ore epe ti agbadura si ngba ti mo agbadura yen mo mu epe yen sinu mo fi won inu ile ngba ti mo won sinu ile bi omo mi se fe mu onje omo re mo se ri ejo ni egbe bagi omo ni inu yara niyan nibi igberi ti mo nsun omo yen ba pe mi pe ejo ejo mo se wonu ile lo mo ba si bade soke o fe ma lo si abe wardrobe mo sa ti pa ejo yen niyan mo ba tun mu omi yen mo tun won si di ti mo ti pa ejo yen ko eyin mo pe oko mi mo ni a mo ri ejo ninu ile o dadi oyin da oni se mo ti pa mo ni mo ti pa awon yan so fun mi pe ejo soro pa ni inu ile bo ti mo pa ejo yen ti mo pa lati odun kokan lata ti wa ni yara meji olorun sa se yanu ni ni nigba mo pa ejo yen tan agbele yen soke olorun ba pari inu ile yen
0: somebody now hallelujah. Yes.
2: Ẹ̀rí mi kejì, ọ̀rọ̀ ọkọ mi kan mọ́ ṣàìsàn tó wá pé ó máa ń ná ẹlẹ́mú ta sàn ní ojoojúmọ́ sí orí àìsàn yẹn. Bí dádì wa ṣe sọ fún mi nìyẹn, mo á ní pé kó bu òróró tí mo máa ń gbé wá tí mo ń rà fún. Mo ní kó bù fún, kó sọ fún un pé pẹ̀lú gbàgbọ́ owó tí mò ń ná lórí ara mi ti ń gba oyin ogun oṣù ogun ojoojúmọ́ kó bá mi tì í jáde. Nígbà tí màá yẹn máa wá padà, mo bá bèrè lọ́wọ́ ó ní kò sí nǹkan kan mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Let somebody shout hallelujah. Sọ pé ayé o.
1: Ayé o.
0: Sọ pé ayé o.
1: Ayé o.
0: Sọ pé ayé mọ̀ lé o.
1: Ayé mọ̀ lé o.
0: Sọ pé Ọlọ́run mi o.
1: Ọlọ́run mi o.
0: Ọjà yọ ọ́dá mi dúró.
1: Ọ̀dá mi dúró. Gbogbo àṣẹ gbèsè láyé lórúkọ Jésù ó yá gbiná. Aya kúyà mọ̀ tẹ̀lé ha gbèsè a máa sọ ní dọ̀dẹ̀ ẹni tí ò tó ní adé sọ̀rọ̀ sí ni wá búyàn adé akalẹ̀kùn wá lọ sápamọ́ gbèsè. Gbèsè máa ń sọ ní di ẹni ẹ̀yìn. Gbèsè ò kì í jẹ́ kí èèyàn lákojọ. Gbèsè kì í jẹ́ kí èèyàn mójú èrè ẹ̀. Mo gbàdúrà gbogbo èyí tẹ ẹ jẹ gbèsè olúwa sọ gbèsè rẹ ẹnà fún ìyẹn sókè. Mo gbàdúrà lórúkọ Jésù ìrànlọ́wọ́ táàmù kí gbèsè rẹ ó gbiná lórúkọ Jésù ó yá gba ìrànlọ́wọ́ yẹn. Ẹjọ́ ẹ̀yìn ọmọ náà tẹ bá ti sọ rẹ yín lónìí ẹ sọ pé olúwa fi owó ìsọ gbèsè mi. Gbèsè ó dá o kò sẹ́ni tó jẹ gbèsè tí ó mọ̀ pé ìrírí gbèsè kì í ṣe ìrírí tó dáa. Mo gbàdúrà bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà níwájú olúwa tí èmi dúró gbogbo ẹ̀mí gbèsè kó fayé ẹ̀ sílẹ̀. Ọ̀nà rẹ kó máa là. Ọ̀nà rẹ là. Ọ̀nà rẹ là. Ọ̀nà rẹ là. Ọ̀nà rẹ là. Ọ̀nà rẹ là. Gbogbo ẹ̀tọ́ náà fi sọ́nà kan láti san ọ̀rẹ́ májẹ̀mú yín lónìí. Mo ti sọ ọ́ bọ́dọ̀ tún sọ jọ tó o bá ti sọ ọ̀rẹ́ májẹ̀mú yẹn sọ pé olúwa fi owó ìsan gbèsè mi tó o bá ti jẹ́ tó jẹ gbèsè tó o bá ti sáwà olúwa mẹ́jẹ ń jẹ gbèsè o ìrírí gbèsè o dá o mẹ́jẹ ń jẹ gbèsè mo gbàdúrà àní mo pálásẹ̀ mo kánṣu tó ń pè gbèsè níwájú ìwà àtọmọ rẹ olúwa kánṣu ẹ̀.
0: In the name of Jesus.
3: Amen.
0: Wa de se bi oba.
3: Amen.
0: Jesus Oluwa wa.
3: Amen.
0: Gbo eyan mo Olorun te wa ni mi na bo to repeat e. To ba wa lana, in to ba na o, je o na ngba tawon eyan ba ti mi ti e mo pa won eyan o ti awon ilu miran wa si mi na. Iwo de wa mi na. Gbogbo bi to wa tin gbo mi to ba na o, je o na. Ja pade, ninu ipade taro yi, ago meje la ti bere. Pade mi o ki pe ago mewa ati pari e pada si bi se yin niyan ebola ti ba pade ta ti pade lana Mandela Road after Fadama Center junction yen gangan ni mena ibe la ti ma pade to ba ti awon ni on pe sabo ba ti de sabo yen na to popular so pe lo si bi oba si do ka godi church ko se ti o mo be o ma ni agbara sa loruko Jesus o ma ri anugba
3: amen
0: o ma ri anugba
3: amen
0: gbogbo ipade ose pata afuro si ese awon eyan be ni a se be gege ni ilu Ibadan ni ola a se be gege ni ojo Thursday ni ilu Eko ati gbogbo branches wa ni Friday akanse soru ni igando loruko Jesus o ma ri anugba
3: amen
0: wa de se bi oba
3: amen
0: wo lojo bi oni wedding anniversary bo bless igbeyawo e bo bless ojo ibi re loruko Jesus o ya ko gba ibuku
3: amen
0: anu atoju re ko wa ori
3: amen
0: okan re ko bale
3: amen
0: wa laluyo
3: amen
0: ile re mi daru
3: amen
0: Jesus oluwa wa
3: amen
0: happy birthday and happy wedding anniversary loruko Jesus o ma ra anugba
3: amen
0: wa de se bi oba
3: amen
0: bo bless apere ma boy mo ri bonu bo eje Jesus
3: o
0: ya gbagbara agbara gbe owo
3: amen
0: oku oleyan lasan
3: amen
0: le ri se fun
3: amen
0: Jesus oluwa wa
3: amen
0: ayajo la ni ojo kesan osu kesan mo pe ni operation 99 gbogbo eniyan e ko igbale mesan da sinu omi ma bo ola ma ni agbara ni ilu Ibadan aje kakiri bi ta tin se ipade Wednesday iye nikan ko gbogbo awon kan ma so pa won ni gbale to o ba ri gbale bi to wa lo wa okuta wewe mesan ko da so mi o ma ni agbara sa mo gbadua loruko Jesus wa ja ko ni
3: amen
0: in the name of Jesus
3: amen
0: o ju se nikan fi da loju bayi pe

0: náà ni ìwé ìròyìn punch náà tẹ̀lé lẹ́yìn bí ìgbà tí wọ́n ní tí àwọn èèrùn tí wọ́n bá ń tò tẹ̀léra wọn lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n o wọ́n ní fún ìgbáradì ọdún 2027 náà ni o níbẹ̀ ni ẹni tí ó jẹ́ ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú allied people movement ìyẹn apm ti ẹ̀ka ti tún jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn tó jẹ́ ọmọ òye pé èmi náà jáde fún ipò ààrẹ o nínú ẹgbẹ́ òṣèlú apm ìyẹn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ó ti sọ̀rọ̀ wípé ẹ wò ó ṣe rí àwa ò ní dá owó ìrànwọ́ orí epo padà ṣùgbọ́n o àwọn ohun tá a ṣe ni wípé àwọn ilé ìfọ epo eléyìí tá a ní lórílẹ̀‐èdè nàìjíríà èyí tí ń kó wàhálà bá wa tó jẹ́ pé àtúnṣe tó jẹ́ pé gbogbo wọn ti bu mọ́lẹ̀ tán o wọ́n ní àtúnṣe bẹ́ẹ̀ ló jẹ́ wípé epo tó wọ́n ìyẹn epo rọ̀bì bẹtiró eléyìí tó wọ́n tó jẹ́ pé owó rẹ̀ ń gàgàrà lójoojúmọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tó fi ń ni àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà lára wọ́n ní àwọn yí owó rẹ̀ wálẹ̀ dáadáa tó jẹ́ pé yóò rọ everybody lọ́rùn ni o gẹ́gẹ́ bí mákindé bó ṣe ń sọ̀rọ̀ náà jáde lánàá ọjọ́ ajé monday níbẹ̀ gangan náà ti ní ẹ wò ó ṣe rí ibi ìpolongo ìbò eléyìí tí wọ́n ní wọ́n fi ìfilọ́lẹ̀ rẹ̀ eléyìí tí wọ́n ní wọn ní ọ́fíìsì wọn ìyẹn tó wà nílùú àbújá níbẹ̀ gangan ni mákindé ti ní ṣe rí o ẹjẹ́ sòótọ́ fún yín ẹjẹ́ sòótọ́ ọ̀rọ̀ ṣe rí lótìtọ́ lódodo ló jẹ́ pé a ti fi wọ́n ní àpẹ́yìn ìdégún fi sọ òun náà la fi ìgbé ayé pé epo owó ìrànwọ́ orí epo àfilẹ̀ à ń gbégbé ayé rẹ̀ ó ti ń dùn mọ́ wa ṣùgbọ́n nígbà tán ti wá yọ yìí a nílò àti dá padà ohun tó yẹ ká ṣe ni wípé ká tún àwọn ilé ìfọpo wa ṣe ká bá sì ṣe tán ká yí owó epo wálẹ̀ kí gbogbo ẹ̀ lè dùn kó lè dán dáadáa fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà èyí gangan náà ló ń jáde lẹ́nu ẹni tí ó jẹ́ ọmọye nínú ẹgbẹ́ òṣèlú apm kódà wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní ẹ lọ ṣe ẹ̀rí ẹ̀ ńbẹ̀ ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yóò. a pàṣẹ wá ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ dangote ìyẹn alinko dangote ó mà sọ̀rọ̀ kan láàárọ̀ yìí sínú ìwé ìròyìn punch ẹni kí ló wí ó ní ẹ wò ó àfojúsùn tèmi èròǹgbà tèmi ibi tí èmi ń lọ òkè òkè ni iwájú iwájú tọ́pẹ́ ẹ̀bì tí ń ré sí lòun ń lọ o dangote ni cherry èmi ni mo fẹ́ jẹ́ ẹni àkọ́kọ́ ní gbogbo àgbáyé ó báyìí máa di ọdún 2028 ilé ìfọpo tó gàgàrà jù tó jẹ́ pé òun gangan ni àwọn ilé ìfọpo mi ó máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ó ní ilé ìfọpo òun ni o ó ní ilé ìfọpo òun tí ń ṣe dangote refinery ó dòun ni ó tóbi jù káàkiri àgbáyé tó báyìí máa di ọdún 2028 ó ní torí pé bóun ṣe wà yìí tẹ́ ẹ bá wá sí ilé iṣẹ́ òun ó ní gbogbo àwọn nǹkan táwọn ń gbé jáde ìyẹn epo táwọn ń gbé jáde lójúmọ́ yóò tó 700,000 barrels ó ní lójúmọ́ kan làwọn ń ṣe èyàn eléyìí tó wà nílùú èkó gangan ni ilé ìfọpo wọn ó ní bẹ́ẹ̀ náà ló sì jẹ́ pé ilé ìfọpo yìí òun ló fẹ́ẹ́ tóbi jù ní gbogbo ilẹ̀ áfíríkà ìyẹn ilẹ̀ adúláwọ̀ ó wá ṣàlàyé lánàá ọjọ́ ajé monday wípé ṣe rí èmi o tẹ́ ń wò yìí ẹ jẹ́ ń sòótọ́ fún yín àfojúsùn tèmi tó báyìí máa dọdún 2028 ẹ rí wípé ilé ìfọpo dangote òun ni yóò jẹ́ ilé ìfọpo tó tóbi jù káàkiri àgbáyé o ó ní ẹ wò ó ẹ sọ ẹ jẹ́ ń sòótọ́ fún yín ẹni tó jẹ́ oníṣòwò pàtàkì yìí dangote náà ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló wá ń fakò mọ́ òkun yọ ó ní òní gangan tó òun sọ̀rọ̀ yìí òun ló jẹ́ wípé àwọn iléeṣẹ́ yìí eléyìí tí òun dá sílẹ̀ nílùú èkó tó wà lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ti ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ń jẹ àǹfààní ẹ̀ ó ní ṣùgbọ́n àfojúsùn òun ló jẹ́ wípé àwọn máa tóbi jù ká gbangba gidi gan ni o káàkiri àgbáyé tí ò ní sírú ilé ìfọpo bíi tòun ìyẹn lágbàáyé ó wà nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí ẹ lọ gba chẹ́ńjì ìròyìn náà ẹ bá lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ tòní. ọwọ́ àwọn àjọ ọlọ́pàá àti ẹ̀ka ti ìpínlẹ̀ akwa ibom wọ́n mà ló mà tẹ ọmọkùnrin kan ọmọ ọdún mẹ́ta ó lé ní ogún eléyìí tí wọ́n ní wọ́n mà bá àwọn ẹrù kan lọ́wọ́ rẹ̀ eléyìí tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbọn gbà kan rọrùn eléyìí tí wọ́n ní wọ́n mú ní ìjọba ìbílẹ̀ ikot ìpínlẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ akwa ibom náà ni wọ́n ti mú arákùnrin ọ̀hún o gẹ́gẹ́ bí ohun tí ẹni tó jẹ́ agbẹnusọ àti ẹni tó jẹ́ agbẹnusọ fún àwọn àjọ ọlọ́pàá ìyẹn ti ẹ̀ka ti ìpínlẹ̀ akwa ibom ìyẹn ti ń fọ̀n john òun náà ló jẹ́ kó yé àwọn akọ̀ròyìn lánàá ọjọ́ ajé monday wípé afurasí yìí náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní nfọn ese wọ́n ní nfọn ese yìí òun ló jẹ́ wípé ó wá láti ìjọba ìbílẹ̀ ikot o tó sì jẹ́ wípé ọwọ́ ti bà á báyìí ní ìlú kan tí wọ́n ń pè ní ìkóno ìnáà ni wọ́n ní ọwọ́ ti bà ó wọ́n ní ọwọ́ bà á ní ojú náà kan tí wọ́n pè ní aya ìyẹn sí ojúnà tó kúrò ní ojúnà uyo wọ́n ní ibẹ̀ gangan ni ọwọ́ ti ba ukot ẹpẹlẹ ìyẹn ní ọjọ́ àìkú sunday náà ni wọ́n ní ọwọ́ bá òun ṣùgbọ́n lánàá nígbà táwọn akọ̀ròyìn tí wọ́n máa yọjú sí wọn níbẹ̀ wọ́n ní ẹ̀ǹlẹ́ ọ̀ ẹkú iṣẹ́ o àwọn akọ̀ròyìn ni wọ́n ní àkábọ̀ ẹ̀yìn èèyàn wa kí ó sì agbẹ́ pé ọwọ́ wọ́n ní tẹ arákùnrin kan ní bẹ́ẹ̀ ni ẹgí ló gbé wọ́n ní ìbò oríṣiríṣi ní màá ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀ tí wọ́n ní àwọn ọlọ́pàá bá lọ́wọ́ ọmọ ọdún mẹ́ta ó lé ní ogún ọ̀hún ilé. bẹ̀rẹ̀ ìwádìí ẹlọgbà tẹ́ ń di ìròyìn náà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní ẹ̀bà ń bẹ̀ o ìpínlẹ̀ ogun kó gún fún wa náà ni torí pé gbogbo ogun rẹ.
1: on social media facebook jordan 105.5 fm twitter jordan 105 fm instagram jordan 105 fm.
0: lágbára elétùnmáre kó bá lè gún rẹ.
1: in lagos listen on the go at www.jordan105fm.

0: ṣàbò fún àwọn ọmọ ilé ìwé wọ́n ní àwọn àjọ ọlọ́pàá tí wọ́n ṣàlẹ́yọ kọ̀ọ̀kan èjìjì òun náà ni wọ́n pè ní school protection squad wọ́n ní àwọn wọ̀nyí ló jẹ́ wípé wọ́n.
1: your favorite.
0: ó jẹ́ aláàbò fún àwọn ilé ìwé eléyìí.
1: students are just a click away.

0: àwọn ilé-ìwé eléyìí tí wọ́n fẹ́ wọlé lọ́jọ́ ajé Monday tí ń bọ̀ gẹ́gẹ́ bí ẹni ọ̀rọ̀ yìí ṣe ń jáde lẹ́nu ẹ.
1: Radio has
0: been. Ẹni tí ó jẹ́ agbẹnusọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Olúṣèyí Babáṣèyí òun gangan náà ló ń sọ̀rọ̀ yìí tó sì.
1: Ever been this excited? This is Jordan.
0: Ọjọ́ kan kalẹ̀ o, eléyìí tí wọ́n máa ṣe àbò lórí iléèwé àti àwọn ọmọ iléèwé jákèjádò ìpínlẹ̀ Ògùn. Ìwé ìròyìn Punch náà ló gbé jáde láàárọ̀ tòní.
2: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
0: Ba ni ekunrere laaro yo bakan na
2: making you the best entrepreneur you can possibly be.
3: Yes, so my people, this is not Jordan Drive and I dey listen to
0: Iwe royin punch ohun na ni fi punch re ni fi
3: get better information won't give you no move an inch oh, but if you know
0: punch sita o won ni alaga ijoba ibile Gombe iyen ni ipinle Ẹ̀rábìnú ìyẹn ní ìpínlẹ̀ Adamawa o, òun gangan náà ni wọ́n ni àti àwọn méjìlá kan ni wọ́n mà gbà wọ́n pàdánù ẹ̀mí wọn ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ ajé Monday. Eléyìí tí wọ́n ní ó ṣẹlẹ̀ ní ìlú kan tí wọ́n pè ní Zangula, ìyẹn ní wọ́ọ̀dù, eléyìí tí wọ́n pè ní Gunyaku ní ìjọba ìbílẹ̀ òun ní ìpínlẹ̀ Adamawa. Òun náà ní ìṣẹ̀lẹ̀ náà máa ti ṣẹlẹ̀ o, gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bí wọ́n ṣe lọ yọjú síbẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tọ́lọ́run ọba mi gbélé wọn lọ́wọ́ o. Nígbà tí wọ́n máa kọ àkọọ́lẹ̀ wọ́n ní èèyàn mọ́kànlá òun ló jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni wọ́n jẹ́ ọlọ́run nípè ní ìlú Zaranga ìyẹn ní ìjọba ìbílẹ̀ Gombe. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé o, wọ́n wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ ìyẹn àwọn ìwé ìròyìn Punch pẹ̀lú àwọn èèyàn lánàá ọjọ́ ajé Monday. Wọ́n ní arákùnrin Ìsáyà òun náà ló sọ wípé ìkọlù ọ̀hún ló mà jẹ́ wípé ó ní agbára gan ni o. Ó ní ẹwù ó tẹrí kíkọlù yìí náà ló jẹ́ wípé alága eléyìí tí wọ́n ní ó wà ní ìlú Zangula yìí òun náà ló jẹ́ wípé àti àwọn méjìlá míì ni wọ́n padànù níbi ìkọlù náà tí àwọn méjì tí wọ́n ṣe léṣe tí wọ́n sì ń gba ìtọ́jú ìyẹn ní ilé ìtọ́jú kan tí wọ́n pè ní Cottage ìtó wà ní Gombe. Níbẹ̀ náà ni wọ́n ti ń gba ìtọ́jú o. Adamawa ni ìròyìn eléyìí máa ti ṣẹlẹ̀ tí wọ́n ní ìròyìn tí ń bani lọ́kàn jẹ́ kọ́lọ́rọ̀ ọba mi ó ṣàánú fún wa báyìí o. Ṣùgbọ́n o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe tì í ta ìyẹn fún ti òwúrọ̀ tòní wọ́n ní àwọn kan ẹnìkan tó jẹ́ arábìnrin

0: ẹjẹ lọ sí inú ìwé ìròyìn daily post yẹn fún ti òwúrọ tòní o gẹgẹ bí àwọn ẹgbẹ òṣèlú adc ìyẹn african democratic congress wọn mà ti sọrọ kan o látàrí owó kan eléyìí tí wọn ni ó tó 33.75 billion naira tó bá ti dọ̀rọ̀ owó báyìí ẹnu mi máa ń kọ́lẹ̀ ni torí owó ń pọ̀ púpọ̀ ẹ ti ẹ̀bá ń bu díẹ̀ nú ẹ̀ wọ́n ní 33.75 billion owó náírà.
1: Hey, move your radio with you.
0: Fambio olójẹ́ wípé wọ́n ní owó yìí ni wọ́n ní kí wọ́n fún èèyàn tó tó 3.29 million ìyẹn àwọn tí wọ́n jẹ́ olùgbé orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ṣùgbọ́n owó yìí bolo wọlẹ̀ sí wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ò rówó kankan o wọ́n ní ẹ wò ó ẹ já sòótọ́ fún wa lábẹ́ àṣẹ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu eléyìí tí wọ́n ní wọ́n kó owó yìí kalẹ̀ pé ó dà ẹ já fi bá iṣẹ́ òun ò ṣìwé káwọn èèyàn ó jẹ́ àǹfààní ẹ̀ wọ́n ní kàn káwọn ọmọ nàìjíríà ó jẹ́ àǹfààní owó ọ̀hún wọ́n ní àwọn àjọ kan ni wọ́n wà níbì kan eléyìí tí ó jẹ́ pé àwọn ò wà kówó náà wọ́n wà máa wá pé kówó fún mi sì wà pé Abdulrahman oya èèyàn mẹ́wàá wá á wà forúkọ wọn lẹ́yìn ọjà ní àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí eléyìí tí wọ́n ní wọ́n fi ń kó owó ọ̀hún jọ wọ́n wá sọ fún ìṣèjọba pé ó dà pé àwọn fún àwọn èèyàn lówó wọ́n ní bẹ́ẹ̀ ló sì jẹ́ pé inú òṣì ìṣẹ́ ìyà òun náà ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wà tí wọ́n rí nǹkan kan etí náà fi ń gbọ́ wọn rówó àbẹ́yẹ ìgbà transfer tí àwọn òrí kankan ń bí o báwọn ẹgbẹ́ yìí ni ẹ tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí owó yìí ibo ló wọlẹ̀ sí àwọn ọmọ nàìjíríà ò rówó níbo ni wọ́n kó sí wọ́n ti mú owó yìí bọ́ ṣe gbà jáde láti ọwọ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ti wọ owó náà sínú àpò ìṣúná ìmí eléyìí tó jẹ́ pé kì í ṣe ti ẹnikẹ́ni tó jẹ́ pé ta aládàáni òun ni wọ́n wọ owó ọ̀hún sí o wọ́n ṣe mọ̀ pé irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí nígbà ayé bẹ́tà ẹ̀dù wọ́n ní tó jẹ́ pé kó tó di pé ọwọ́ ba òun náà táṣìírí rẹ̀ tú wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí òun náà ló ń fa o ṣùgbọ́n àwọn ẹgbẹ́ òṣèlú adc ti ní ẹ wò ó ẹ tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí owó tó tó 33.75 billion naira eléyìí tí wọ́n ní kí wọ́n fún èèyàn tó tó 3.29 million eléyìí tí wọ́n ní wọ́n ń gbé lórílẹ̀-èdè kí wọ́n lè fi rora àwọn lágbára níbo lowó ọ̀hún wọlẹ̀ sí ẹ lọ gba tíǹdì ìròyìn náà pé ẹ̀yìn dẹ̀ ti wá rówó ẹ pè ara já mọ̀ ṣùgbọ́n ìyún bẹ nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní wọ́n ní àwọn mọ̀lẹ́bí ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ kaduna ìyẹn Mallam Nasir Ahmad El-Rufai àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti jáde o wọ́n ní ẹ wò ó àfẹ́ o mínísítà fún ètò ààbò Christopher Musa retire ẹgbẹ́ o àfẹ́ o ọ̀gágun Christopher ẹ ṣọ́ra yín o tẹ́ẹ̀ bá lè gbé ẹ̀rí máa jẹ́ mi nìṣó lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ sí El-Rufai pé òun ló gbé ìgbìmọ̀ àti ìpinnu rẹ̀ kalẹ̀ láti máa pa àwọn ará kaduna tẹ́ẹ̀ bá gbé bọ́ọ̀ta ẹ rí wàhálà o eléyìí tẹ́ ẹ fi ẹ̀sùn ìpànìyàn kan èèyàn wa yìí ànígbà o wọ́n ní gbogbo ẹ̀sùn tí Christopher Musa eléyìí tó fi kan El-Rufai pé òun gangan ni ó ń ṣe ikú pa àwọn ará kaduna ìyẹn ti apá ti sọ́tàní ìyẹn sọ́tàn kaduna ní apá abẹ́hùn wọ́n ní tó dá wọn sí méjì tó ní àwọn kan ó yà wọ́n sọ́tọ̀ àwọn kan ó yà wọ́n sọ́tọ̀ tó ní kálukú wọ́n wá ríra wọn bí ọ̀tá wọ́n ní El-Rufai ó ní òun gangan náà ló gbégbé sẹ́bẹ̀ ọ̀sùn báwọn mọ̀lẹ́bí rẹ̀ ti jáde pé ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti ní ẹ lẹ́rí ẹ ẹ má fi lọ wá o ẹ ti fi lọ ẹ gbúdọ̀ gbé ẹ̀rí ẹ̀ jáde ẹ̀rí tẹ́ ẹ wá fẹ́ gbé jáde afẹ́ rí ibi tẹ́ ẹ ti mọ̀ ibi tẹ́ ẹ ti rí pé El-Rufai ní ń pa àwọn èèyàn ní kaduna afẹ́ rí o àwọn mọ̀lẹ́bí El-Rufai tí wọ́n wà nílùú kaduna náà ni wọ́n jáde báyìí pé kí Christopher Musa kó gbé ẹ̀rí rẹ̀ jáde kó fi gbé ọ̀rọ̀ tó sọ àti ẹ̀sùn tó fi kan El-Rufai ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ kaduna kó fi gbé nídìí ó wà nínú ìwé ìròyìn daily post náà ló ti ta láàárọ̀ tòní.

0: ẹba ní ẹkùnrẹrẹ ẹni tó jẹ́ ọmọye nínú ẹgbẹ́ òṣèlú ndc yẹn nigerian democratic congress ọ̀gbẹ́ni peter obi ó sọ̀rọ̀ lánàá o ó ní ṣe rí gbogbo àwọn tí a jọ jẹ́ irọ́ tá a fẹ́ jà fún ipò ààrẹ ní ọdún 2027 ó ní kì í ṣe pé bóyá a ní ìkùnsínú láàrin ara wa bí àfẹ́ràn ara wa ó ní gbogbo wa náà la gbúdọ̀ jọ ṣe papọ̀ ó ní ẹnikẹ́ni tí ayé bá yàn lọ́dún 2027 tó bá wà ńbẹ̀ ó ní kò sóhun tó burú ńbẹ àwọn nàìjíríà àwọn ọmọ orílẹ̀-èdè ló yàn ẹni tó bá ti wá yàn ẹ jẹ́ kí a jọ ṣiṣẹ́ papọ̀ kí gbogbo ẹ̀ kó lè dùn kó lè dánni o kí ìgbé ayé gbádùn kó lè bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà o òbí ló ń sọ̀rọ̀ lánàá nílùú àbújá o nígbà tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ nǹkan kankan eléyìí tí wọ́n pè ní presidential campaign office eléyìí tí wọ́n ní ti ibi tí ṣèyí mákindé àti àwọn ẹgbẹ́ òṣèlú míì eléyìí tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti jọ pàdé níbẹ̀ gangan náà ni peter obi ti ní ẹjẹ́ ń sọ òótọ́ fún yín ṣẹ́ẹ̀rí ẹnikẹ́ni tí wọ́n bá yàn gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027 ó ní ẹwù ẹjẹ́ àṣùgbà rẹ̀ àwọn ìlú ló yàn ẹni tí ìlú bá ti yàn kó má bàa sí wàhálà òun náà ni peter obi sọ láàárọ̀ tòní inú ìwé ìròyìn daily post náà ti kọ́ lẹ́jẹ̀ wọ́n wọ́n sì ní ọ̀nì kíni wé síbẹ̀ ni ẹ lè lọ ṣẹ̀rí ìròyìn náà ẹ bá láàárọ̀ tòní.
1: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
2: the voices you need at work all day, every day till payday.

0: àwọn àjọ tí wọ́n rí sí ọ̀rọ̀ oúnjẹ lórílẹ̀ èdè wa Nàìjíríà àti àwọn àjọ tí wọ́n ń gbógun ti àwọn.
1: Awesome talk every day.
0: Ohun tí ò dá bí ògùn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ni wọ́n ti tọpinpin àwọn ilé iṣẹ́ ṣayẹni kan eléyìí tó jẹ́ wípé wọ́n ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń kó wọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó yẹ kó máa jẹ́ ohun tí ó mọ fún wa ní ìlera tó péye àti àwọn ohun tó dáa wọ́n ní gbogbo rẹ̀ tó jẹ́ pé ayédèrú ni o wọ́n ní gbàrọ gbùdù àwọn ọjà eléyìí tí wọ́n kó wọ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní àwọn ọjà yìí ni wọ́n ń kó wọlé tí wọ́n sì ń tà fún onírúurú èèyàn wọ́n ní àwọn nǹkan wọ̀nyí sì ń ṣe ìpalára àti ìkóbá ìyẹn fún ara ò.

0: ìròyìn ń bẹ̀ o wọ́n ní arákùnrin kan rèé ojú ọwọ́ bá afurasí ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà.
1: Listen now and turn off. Ṣé
0: òun ló tẹ nìkan tí ó jẹ́ pé ọjọ́ orí rẹ̀ ojú ọmọ ọdún mẹ́ta ó lé ní 50 gẹ́gẹ́ bí wọ́n ṣe ní.
2: Social media Facebook Jordan 105.5 FM Twitter Jordan.
0: Ọwọ́ bá nígbà tí wọ́n ní ó lọ́wọ́ nínú ikú kan eléyìí tí wọ́n ní ọ́gẹ́.
2: 105 FM Instagram Jordan 105 FM Lagos. Listen on the go.
0: Orí ẹnìkan ní ìlú kan tí wọ́n pè ní Bawa.
2: www.jordan105fm.
0: Tàwa yìí lọ ní ọba ìbílẹ̀ Mùyá ní ìpínlẹ̀ Niger náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o. Wọ́n ní àwọn ará àdúgbò náà ni wọ́n kígbàjarè nǹkan bí aago mẹ́ta òwúrọ̀ kùtùkùtù wípé wọ́n gé orí ẹnìkan lọ́wọ́ pẹ̀lú àdá eléyìí tí wọ́n ní wọ́n sì fi ara rẹ̀ lẹ̀ ní ẹnu àgbàrá ẹ̀jẹ̀ ṣùgbọ́n wọ́n ní ọwọ́ ti bá o afurasí kan ṣùgbọ́n wọn kọ orúkọ rẹ̀ ok bawa badi ṣé orúkọ rẹ̀ nu ó dà pé orúkọ rẹ̀ nu wọ́n ní ọwọ́ ti bá ṣùgbọ́n ó wà nínú ìwé ìròyìn Daily Post ẹ̀yin náà lè lọ ṣẹ̀rí ẹ̀ dáadáa kẹ fojú sunukun kẹ fi wo ẹ bá ìròyìn ọ̀hún níbẹ̀ láàárọ̀ tòní. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde pé ọmọ mẹ́fà ló ti kú sí ìgbèkùn àwọn afurasí gbọ́mọgbọ́mọ àtàwọn tó ń fi èèyàn ṣe kátàkárà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tún kéde wípé ọmọ 17 làwọn dóòlà nígbà tí ọwọ́ tẹ afurasí méje lẹ́yìn iṣẹ́ ìwádìí táwọn ọlọ́pàá ṣe lórí àwọn gbọ́mọgbọ́mọ àtàwọn tó ń fi èèyàn ṣe kátàkárà káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Kọmíṣánná ọlọ́pàá.
2: This is Jordan

0: Your favorite tunes are just a click away.
1: Everybody,
2: this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams.
1: In
2: making you the best entrepreneur you can possibly be.
3: Yes, so my people, this is not Jordan Drive, and I they listen to
1: you. Ìwádìí ọlọ́pàá fìdí rẹ̀ múlẹ̀ pé Pópọ́lá gbé ọmọ náà lóòótọ́. Báyìí ni Pópọ́lá dèrò àgọ́ ọlọ́pàá lọ́jọ́ kẹ.
3: To get better information, we won't give you no move an inch, but if you know say you won't move, move your radio.
1: Ní oṣù kẹjọ, ó sì jẹ́wọ́ pé òun lòún gbé ọmọ náà níbi.
0: Hello Lagos, welcome to
1: Ọdún Egun lóòótọ́ o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé torí àsìkò wa, wọ́n ní ọmọ mẹ́fà ló ti kú sí ìgbèkùn àwọn gbọ́mọgbọ́mọ eléyìí tí wọ́n ta ọmọdé lọ́yọ̀ọ́. Ọlọ́pàá dóòlà èèyàn mẹ́ta ó lé ní 2017. Ọwọ́ sì tẹ afurasí àáfàá Babaláwo àtàwọn míì eléyìí tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Ẹ lọ gba change ìròyìn ọ̀hún inú ìwé ìròyìn Daily Post náà lẹ́ti bá a láàárọ̀ tòní. Àwọn àjọ Net Fund ìyẹn àwọn àjọ tí wọ́n ṣe ètò ẹ̀yáwó fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà ti sọ pé ìròyìn òfegè nìròyìn tó sọ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti buwọ́ lu ìjìyà ẹ̀wọ̀n gbére fún akẹ́kọ̀ọ́ tí kò bá rí owó tí wọ́n bá yá lọ́wọ́ àjọ náà padà lẹ́yìn tí eléyìí tí wọ́n bá ti kẹ́kọ̀ọ́ gboyè tán o. Àjọ Net Fund náà òun náà ni wọ́n fi àwòrán kan síta wọ́n ṣàfihàn iwájú ìwé ìròyìn Daily Tribune ìyẹn lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tó kọjá wípé sójòpọ̀ ẹ̀sìn wọn èyí tí wọ́n sọ pé kì í ṣe ìwé ìròyìn náà o ló sọ ọ̀rọ̀ náà ṣùgbọ́n wọ́n ṣàlàyé wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò sọ ohunkóhun látàrí pé ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ iléèwé ẹ̀kọ́ gíga eléyìí tó yá owó lọ́wọ́ àwọn àjọ náà eléyìí tí kò dá padà pé yóò fi ẹ̀wọ̀n gbére yóò fi jọra wọ́n ní ẹ wò ó kò sí ohun tó jọ ìròyìn bẹ́ẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì sọ wípé Net Fund kankan wípé yáwó lọ́wọ́ wa dá padà fi ẹ̀wọ̀n gbére ju wọ́n ní kò sí ohun tó jọ o. Wọ́n ti sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá yáwó ẹ má bẹ̀rù wọn náà rẹ ò sọ bẹ́ẹ̀ ó wà nínú ìròyìn láàárọ̀ yìí ẹ bà nínú ìròyìn Daily Post.

0: ɛlò
1: namadi ɛlò ɛlò ɛka yɔrɔ wo
0: ɛka yɔrɔ sa
1: ma koyi to
0: ɔlọrun to
1: ɛdɛ kusɛn ni
0: yɛsa
1: ojumɔ rẹ lejo ni ma jɛ fún wa
0: ami o orúkọ yín àti peter ti ń pè
1: ta tán lọ láti ẹni ata
0: ɛka yɔrɔ sa
1: ìsìn mo fẹ bẹ pẹlú ń bẹ ni tọrọ ti àwọn tí wọn ayé sí nǹkan tí bàbá tí agbára orílẹ̀-èdè ò bá sọ kí lóríkà àwọn èèyàn fi ń gbóru mọ̀ sí.
0: wọ́n gbẹ́rọ ìyẹn tí ò sí bẹ́ẹ̀.
1: ẹ òyẹkùn rí bẹ́ẹ̀ n tíjọba bá tíjọba bá sọ síta pé fèrè bá fọn síta òní kan jẹ́ kan máa fọn síta kán máa sọ pé ìròyìn kẹrin ẹni kéde tí ò sì ní nílò tí ò sì lẹ́nu àbọ̀n bàbá kó má bàjọ́ bẹ́ẹ̀ jẹ́ ìkejì ìtọ̀ àwọn tó jí ọmọdé nílùú ọ̀yọ́ ìkẹta ló ń wẹ bẹ pẹlú ìgbà kí n tó gbé kí n tó ṣúwọ ẹnu wọn ni títa wọn ti ẹwọn ọjọwẹwẹ wa wọn gbá bọọlù
0: wọn
1: lọba wọn lágbára
0: ọkọ
1: òjò náà báyìí bọ.
0: ẹ ṣeun sá mo ti ẹ fẹ mú ròyìn ìdàwọn ṣe super falcon náà ni wọn pè wọn ẹ o fẹ mú náà bọ àsìkò ni ẹlú ẹkáàárọ.
1: ẹkáàárọ
0: ẹkáàárọ sá.
1: ṣé ọ̀la tó gbà.
0: Mr. John, ẹ káàbọ̀ sá.
2: Ìgbà tí ì máa pẹ̀ kẹ́lù ni nǹkan méjì ni tí àtìkú bá sọ fún àwọn máa dáwọ́ epo padà. Lọ́mọ ọlọ́mọ bọ́ ṣe máa ṣe ìyẹn ọ̀kan ẹni bọ̀ tán bá lè ṣe kọ́ ṣe. Ìyẹn ni àwọn tó ń pa èèyàn mo ti máa ń sọ kán máa dájọ́ ọkú fún wọn kó gbé sẹ́yà kan dìde.
3: Àwọn The Jordan Knight Show and today will
2: be. Wọ́n pa èèyàn tó ń jíyàn gbé àwọn pọlísàn náà tó ń kówó iṣẹ́ àga àwọn tó bá ń kówó iṣẹ́ tó ń ṣowó lù mẹ́kúmẹ́kú. Kọ́ gbé special court dìde kọ́ máa dájọ́ wọn kíákíá kọ́ dẹ̀ máa sọ pé àtàwọn tó ń ṣe free gun ló jẹ́ pé ẹ̀wọ̀n gbére àmì ẹ̀wọ̀n ìrẹ́jọ jẹ́ kú ìyẹn ló yẹ wọ́n ẹni pé nàìjíríà tún bá túṣẹ́.
0: ẹ yàtọ̀
2: ẹ káàárọ̀
0: ẹ ṣeun sá bàbá wa john látọgbà 09060003352 ẹlẹ́ káàárọ̀.
4: ẹ káàárọ̀
0: ẹ sá.
4: èmi ni adé láti ayọ̀bù.
0: ẹ káàbọ̀ sá.
4: Na ọ̀rọ̀ INEC lèmi fẹ́ sọ òkú láwọn àmì. Ọ̀rọ̀ tí INEC sọ kí INEC má wà wọ́n ṣàìbẹ̀ dùn. Torí pàtì pọ̀ àmọ́ ọ̀rọ̀ ti ní kí máa ń sọ. Àwọn ọ̀rọ̀ pálà tí ó máa ń jáde lẹ́nu máa yẹ kọ́ máa sọ yìí kọ́ bá fẹ́ ṣiṣẹ́ yìí kọ́ mọ́ nítọ̀ ẹ̀ ká dẹ̀ rí pé wọ́n ṣe pé ó ń fẹ́ pé yẹ àmọ́ wípé ẹ̀hẹ́ àwọn INEC ní òwú iṣẹ́ bẹ́ ìdúró tó fẹ́ sọ. Òun ni ọ̀rọ̀ Dangote ṣe rípọ́tì fún Dangote láyé bá ẹ wo bí ó ṣe ẹ wo bí ó fi ilé ìpè ẹ̀yìn ọgàn ẹ ẹ wo yẹ fi ilé ìpè ẹ̀yìn ọgàn àwa gan fi ṣe pa ọrọ ẹ bí nàìjíríà ṣe tó ìyá àkọrú ẹ wọn ọdẹ tún ṣe wọn yìí tí ìlú gan níwọn tuntun ṣe so ọrọ ayé máa gbà náà á sọ yìí tó yìí so bí gbogbo bí àwọn ọrọ ẹbí ṣe máa ń ṣẹlẹ lẹ́yìn nígbà tó ẹ bí ayì tó yìí ṣe olówó ẹ ní olówó ni kò ní fẹ́ wá lẹ̀ bó ṣe máa ṣe náà yẹn so yóò lè kọ ní pé yẹ ọlọ́ kú sanu wa ní wàyé
0: oṣù. Yóò ẹ ṣeun sá o ẹ ṣeun bàbá. Ee ọjà ẹlẹ́kàárọ̀ ojúmọ́ rẹ o.
5: Ẹ̀lọ́.
0: Ẹ̀kàárọ̀ sá.
5: MC.
0: Present sá.
5: Ẹ kú akótó nu.
0: Yes sá.
5: Ọ̀gbẹ́ni Benjamin láti ju station ló ń sọ̀rọ̀.
0: Ẹ káàbọ̀ sá.
5: Ẹ kú wọn látàárọ̀.
0: Yes sá.
5: Èyí ni mo fẹ́ bá síbẹ̀ nípa ti àwọn tó ní pé bàbá wa tinubu sọwọ́ sí pé àwọn tó bá yáwó lẹ́fọ̀dì pé ẹ̀wọ̀n gbére.
0: wọ́n ní wọn fọwọ́ sí pé.
5: ṣé ẹ mọ̀ pé ẹṣẹ ọ̀tá ẹni kì í ga àwọn olóṣèlú ni àwọn nọ́tọ́láṣì yẹn nọ́tọ́láṣì yẹn káta máìdì àwọn èèyàn ìsànì máìdì ṣe ọmọ nàìjíríà gẹ tó ń sọ sí àti mọ̀ pé irọ́ ni nígbà tí èèyàn ti fẹ́lẹ̀ lọ́dọ̀ fún ọ̀sán ṣẹ́gun irọ́ ni wọ́n fìyẹn máa bàbàbà ní àbájẹ́ ni ẹ fi wọ́n lẹ̀ wò rádà àdáfẹ́ ṣe lẹ́kọ́ máa ṣe lọ nípa ti àwọn tó ń jíyàn gbé gbọ́dọ̀ nǹkan tí mò ń pẹnu wọn tí mò ń sọ o ní ẹjẹ́ kan máa wá máa pa àwọn pípù yìí tó bá ti mú wọn láàyè ìdílé tó máa pa wọn síwájú ilé bàbá wọn àbí sí ìta bàbá wọn tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn continuously ẹ̀rọ gbé kíní àti dínkù ẹni tó bá ní so bó ṣe rí nìyẹn ká máa pa wọn sí àgbàlá bàbá wọn àbí síta bàbá àti àbí síwájú ilé ọba ìlú wọn. tó wọ́n wá ní gbẹ́rẹ́gbẹ́ gbogbo èèyàn sún àkì wọn ní ṣé wọn ní ṣe ìyàbàjẹ́ ìmọ̀
0: tó
5: bá sì ní sí capital punishment kò rí ẹ wò ẹ. ọ̀rọ̀ gbogbo kí ní kò tí lè kúrò lẹ̀ ọ̀sìn ní capital prison ẹ̀dá tó wà ẹ ṣe àbáyé bọ̀
0: ẹ ṣeun sá ẹ ṣeun bá mi 0906-3352-0906. Hello, Carol. Hello.
6: Hello, Akosheka.
0: Hello, ma.
6: Yes, sir. Come to Akosheka, I'm sorry, I'm not there, ma.
0: Hello, ma.
6: Yes, sir. Yes, sir. I'm not here, I'm not here. I'm not here, I'm not here, I'm not here, I'm not here. I want that by the mirror. I want to go to the house. So that's what that shit is the potato in the food is that if you don't, I will take a little bit of money on your room. That's if you should be in Cali, you do not put out my own room. But then you see, I feel you, my
0: car.
6: You have to buy like this. So now I feel I'm shaking them. I buy a lot of money. My second mask, every day, my Nigeria. I want to know what you're talking about. I'm on Nigeria.
0: Yes, my shim. Ekaro.
7: Ekaro, I did not go look at that. Hello.
0: Hey, I bought you papa by your fellow, me no. Oh, yeah.
7: Our team, I want to call you flower. I said, I tell you, you back of it like you. Then what you do, like that, you have a book of the time, you have a book of the money. You say, oh, no, no, no, kílódé tí o fi owó yẹn fẹ́ fi ṣe àwọn èèyàn kérédé kérédé tó ń bẹ àwọn èèyàn wọn ní rẹkọ kí ni aṣẹ báwọn èèyàn yóò máa rẹ ó lè fi ṣiṣẹ ìfáwọn èèyàn tó fẹ fáwọn tó ò fi ẹmọ gbígbọ ń lọ orílẹèdè náà kì í ṣe pé ó lọ inú ọjà wálé kí wọn ṣiṣẹ lórí ọ̀la lórí gbogbo àwọn kan náà kọwọ ìwé ti yí ọrẹ jà wọn tó ti yí wọn kọwọ ìwọn mọra kíkọ náà kọwọ ìlọ inú àwọn kan bẹẹ lórí kíjọba lè ti kọ fojú wọn àti gbangba kíjọba ẹgbẹrún lọ wọn ọlọrun ṣàánú wa o.
0: Ẹ ṣe gan-an bàbá dé. Ẹ̀lú ẹ̀ka àárọ̀.
8: Ẹ̀lú ẹ̀ka àárọ̀ ẹ̀ka lọ́lá pẹ̀lú ṣe ẹ̀ṣẹ̀ ṣe ìwé ẹ̀ṣẹ̀lẹ̀ pẹ̀. Nípa ọ̀kan pẹ̀lú ṣe ẹ̀ṣẹ̀ ọjọ́ sí ìwé pé nípa ọ̀rọ̀ ń bẹ̀lẹ̀ ní ṣàpẹẹpẹ. Pẹ̀lú gbogbo pé àwọn Ghana wọ́n ń gbé pọ́ọ̀sì wọ́n ń gbé pọ́ọ̀sì. Ẹ̀ẹ́n Ibi Ibi ọ̀rọ̀ àwọn ọmọ ọmọ ọmọ pé àwọn fẹ́ gba sinmi ọjọ́ ìṣòro oríṣiríṣi ìjẹ́ nìkan mọ̀ ní pé sínú ìbí máa parí ẹ̀ àmọ́ ibi tó máa máa wọ́n ibi tó máa yíjú wá sí tó bá parí ẹ̀ ló ń gbé dada ń gbé jáde ní ó wà lọ́wọ́ ẹ̀ lọ bẹ̀rẹ̀ tó ń dàbẹ̀tà.
0: 0906-3352
9: àwọn èèyàn ní ọyọ ṣèkì tí wọn rí ọrí jáde àwọn ọmọ àwọn kó jáde rí àwọn bíi ṣẹwọn tó ń gbà padà lọjọ pé àwọn mẹfà ti dòkú mọ wọn lọwọ ọlọrun ọrọ wọn lójú ọlọrun ó tù wọn lójú kó ń kálukú ọmọ mójútó àwọn ọmọ rẹ o. Ṣèyí Mákindé lọ́yọ̀ ṣe tó wá ń pariwo pé òun fẹ́ jẹ́ ààrẹ ibo ló bá ètò ààbò ọyọ́ fi ìtìdé agbára rẹ ọ̀ká ọyọ́ ṣe ti lórí ètò ààbò ó sì tẹ̀ ẹni ọba ti wọlé àwọn ọjọ kórajọpọ àwọn ọjọ sí ipa mẹrẹ ló kó lórí àwọn tó ti ń ṣe ìbò jẹyìn náà ọbẹ
0: to e seun baba wa baba awon boys latokijo e le karo
10: e karo karo
0: e karo ma
10: e le sha e ku sha
0: yes ma
10: o wo ko ni ti de lo na ti la gba ma
0: e karo ma
10: o jo awon to ko je omo gbe yi o ye ko ma pa won ko ye ko ma wo fe won ti secret o ma pa won ni gbangba ke ba n pa won mo ni ma ji omo gbe na iwo be o be ton le aye fun awon eyan ko ma pin family won mo ma ko fun account won o wo ko ni ki ka ju ko ma send account se ko be ma fi owo mi fi e wo fi wo bo ba wa mo tun ma pa mo ni e ni gbon koko ko be je ko ni be e bi pa wa du ya ti po ju e je ko ba wa se fa yo ko se ko da re wo ju o wi wa won ni be wo
0: ami ya me se ma 09063352 e ba wa se ko da e lo e ka ro
10: Hello,
0: ma.
11: Ah,
0: Present, sir.
11: I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I' ri awo yoselu en de ma so nkan ba lo fe se lo fe se oju wa lo ma se ko gba mu so ko lo fo so ajiba yen so gbogbo to wa se je gbogbo ya so lo awon mi yi ko lo ko yan fun wa gbogbo mi ma so ko mo te ri bo lowo eyan eyin emi kini kan to njo ro mi ara le abe omi o ko mo se ti le kuno ibo se ko o ni so
12: The voices you need at work all day, every day till payday are
13: here.
14: Okay, yourself.
13: I'm sorry. ibi ọ̀rọ̀ ilépo yẹn ni mo fẹ́ dá sí.
0: Oyè bá wa ṣe pàápàá.
13: Ǹjẹ́ mẹ́tí gbogbo ìnira tó wà ní Nàìjíríà

0: ọrụ ikpe yi nígbàtí Dangote tó bá lè ṣe é ṣe fún ẹnìkan láti kọ ilé epo tó ṣàṣeyọrí kí wà ní Nàìjíríà ń ṣe kò sí bẹ̀rù Ọlọ́run. A máa ń gbọ́ wípé wọ́n kówó jẹ owó báyìí owó báyìí owó báyìí owó tó ń kó jẹ yìí ṣe kò ti tó ṣe ilé epo tó tó ni wọ́n ṣe gàràgàràgàrà wípé wọ́n ti tílé epo ká ṣe o wọ́n ti tún ká ṣe o wọ́n ti tún ká ṣe gbogbo ẹ̀ zero ni kí ló dé tà ní bẹ̀rù Ọlọ́run. Yẹ́nà pé gbogbo ìnira tàbí kìdínàpà gbogbo nǹkan kan ìwé ní ìyàwó àwọn ọ̀tọ́ ọmọ burúkú yìí tí wọ́n ń ṣe ó rí i pé wọn ò rí iṣẹ́ ṣe wọn ò lóúnjẹ jẹ wàhálà wà ní ayé wa ìkorò lójoojúmọ́ ok mo fẹ́ sọ kínní kan
1: ẹ jẹ́
0: kí àwọn èèyàn tó ń rò ló wà yìí kí wọ́n sùn ká pè rọrọ ká sọ páwọn kú ká wá gbọ́n tí nàìjíríà ó sọ nípa wọn. Kò jù bẹ́ẹ̀ lọ ọlọ́run á ṣe ìdájọ́.
1: Ẹ ṣeun bá mi alágbà ẹja máa ṣe pápá pọ̀ èrò pọ̀ lójú ìlà ẹ̀lú ẹ káàárọ̀.
2: Ẹ
1: káàárọ̀ sà.
2: Ẹ kú ètò ọmọdéọlá látòkọ̀.
1: Ẹ gbé nù mí mo sì fẹ́ sọ orúkọ ààrí kan ọmọdéọlá lánàá àtúrí wọn láàárọ̀ yìí.
2: Ẹ wọ́n jẹ́ ọmọ ní lánàá ni
1: ó wù
2: mí látòkọ̀. Ẹrí Jẹ́mọ̀ ṣe ń sọ ẹ má jà fáwọn dátún sí táwọn Tinubu náà bá ti pé àwọn kan náà wà bẹ́ẹ̀ sí kódà wọn ò ní sọ fáwọn máa yọ owó ìrànwọ́ epo nìkan wọn á tẹkùn wa wọn fẹ́ débẹ̀ kọ̀ọ̀kan náà ní gbogbo wọn àwọn eléyìí ní kan jáwé sójì wọn ti ń pé yẹ kan sí láti kú yẹ kó ṣe ló ń ṣe yẹn tó wà látàkùn máa ṣe ló ń ṣe ẹgbà ìjọ ẹgbọ́n kọ̀ọ̀kan ń pa pé kọ́ máa ti rẹ̀ fún pé wọn ò Tinubu ìgbàjà ààbò mọ. Ọ̀rí tó ti ń rìn ní.
3: Ìyá
2: yẹn, ohun tàbí ń gbọ́n sì ní fáwọn ọ̀lùfẹ́ wo ẹkùn tẹ́rọ́rìsì olùfẹ́ wo ẹkùn alátakò náà ń ṣiyẹn. Ìwọ̀ ẹ̀kọ́ ètò.
1: Ẹ ṣeun sá. Abẹ́rù ẹkùn kẹ̀, abẹ́rù ẹkùn ilẹ̀ Yorùbá o. Ẹ̀lú ẹ káàárọ̀.
4: Ẹ̀lú ẹ káàárọ̀.
1: Ẹyí rédíò yín lọlẹ̀ sà.
2: Ẹ kú ètò.
1: Ẹ bá ayí rédíò yín ẹ lọlẹ̀.
2: Ẹ kú ètò.
1: Yẹ sà.
2: Orúkọ tèmi ni Ayíǹde Sàláwù láti Ìkòròdú North.
1: Ẹ káàbọ̀ sà.
2: Ọ̀rọ̀ mi dá lórí pé Yorùbá ni ẹ pàdé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ló ba tẹ̀tẹ̀. Awudi òkè tó mọ̀ fara lẹ̀ ń wò. Sẹ́ẹ̀rí nípa ogun àtọ́mú wọ́n wu àbàjẹ́ tó ń pààyàn wọ́n ẹ pàdé ẹ̀jì ẹjẹ́ ìjọba ojúgbìrì ní pé ìjọba ológun nìkan ló lè ṣe ẹni ẹ bá ti wá díẹ̀ tó bí ẹkú pààyàn pa ẹ ní gbóhùn kankan mọ́ ẹ ò ní pààyàn mọ́ nàìjíríà gbogbo ẹni tẹ́ ẹni kó pààyàn ẹ pa ẹ wá díẹ̀ ṣé kí ìbá ti pápá ọmọ dájúdájú ẹ rí àtàn gbéyàn tó ń pààyàn tẹ́ kó lọ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì dẹ̀ nìyẹn àwòdì òkè tí ó mọ̀ para rẹ̀ ń wu tí ń wò owó tí ìjọba ń kó fá bẹ̀ tí àgbẹ̀ndáwò yẹn padà sápò jọrọ àkáǹtì ìjọba tọ́ bá ti dá padà kí ìjọba ó fúnra rẹ̀ lẹ́wà káàkiri kó fúnra rẹ̀ gbòtìṣẹ́ kó dákun fúnra wọn tá bá dá sí gbogbo stéètì local council gbogbo word by word kó dákun síbẹ̀ èrè oko tá bá kún bẹ̀ kó ó dìlífà ẹ lé aṣojú ìlú ẹ̀yẹ lọ́wọ́ kó mọ tá kó tó máa dágbẹ̀ padà sápò ìjọba ẹ má kó o bá bẹ̀ kankan mọ́ o lè níwọ̀n ìkanlẹ̀ lẹ́jọ́ pé ni. Ìwé obìnrin ṣàgbẹ̀ ṣáńdáwó padà bá bẹ rere lórí ìjọba náà rí lórí nǹkan owó tàbí fún àgbẹ̀ èló lórí gbà wọlé ń bẹ̀ àwọn náà dá kórí àtẹwò bẹ̀ rí ọmọ bíbí Kwara ìlú ẹlẹ́nìjàre ìbòbó ni mí níjọba kíjọba ọmọ dáwọ́ nù mọ́ ọ́n dáwọ́ nù èló lẹ́nu ìgbà jáde tó ń là káàdì pépé iye báyìí náà wọ́n rí.
1: Ẹ ṣeun sá. Ẹ ṣeun sá.
2: Ẹlẹ́kẹta.
1: Àsìkò ti lọ sá.
2: Gbogbo àwọn olóṣèlú. Àgbààgbà òṣèlú ká ti ṣe olórí orílẹ̀-èdè rí tẹ́gbẹ́ gómìnà tẹ́gbẹ́ dẹ́pì táwọn wá tó lọ fò bá ẹgbẹ́ mi kí wọ́n má ti pọ̀ fọ́ ẹni ọlọ́run bá ní òní bẹ́ṣubú kò lè bẹ́ṣubú
1: o. Ẹ dà ẹ ṣeun Mo yo Olorun ba mi san ise karo.

0: jàgbọ́ mc rawọ ẹ máa gbọ́ ètò ẹ lórí ìkànnì yìí ẹ má yí kúrò bẹ́ẹ̀ ẹ filẹ̀ síbẹ̀.
1: Ìgbà mi ti dé ayé ẹ̀wọ̀n abámijó yé ẹ ṣáà ti rí sẹ́ńtúrì náà ló sọ̀rọ̀ èmi ọmọ yín tó tán náà ni ẹ máa gbọ́ ètò mc rawọ akéwèjẹ gbogbo sọ̀rọ̀ orí rédíò don't touch it ẹ máa gbọ́.
2: Bẹ́ẹ̀ ni kò sí eléré ehoro kò sólókìtì jímèrè kò sẹ́dá tó lè bẹ́ jà wọ̀.
3: Every day,

ọ̀pọ̀lọpọ̀ ti sáré ọlá láti dé pé àwọn ò débi gíga àwọn fẹ́ lówó àwọn fẹ́ lọ́lá tí wọ́n sì ti kóra wọn sínú wàhálà sínú rògbòdìyàn ọ̀pọ̀lọpọ̀ ló ti wá ọ̀nà wípé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbúdọ̀ dán gbúdọ̀ dùn fóun tó sì ti kó wàhálà ńlá sí ọrùn ara

0: lóòótọ́ lówó dá kò sẹ́ni tó wó ohun kò sẹ́ni tí ìgbé ayé ìrọ̀rùn ohun láti máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tiẹ̀ máa ń gbàgbé wípé ọ̀rọ̀ tó jáde nínú ìwé mímọ́ kìrìsẹ́nì tó ní tibitire la dálé ayé ìgbà kan wà yóò dùn ìgbà kan wà yóò lọ já díẹ̀ àmọ́ ẹ tújú ká tolóluwa ti ṣẹ́gun ayé náà ná sọ ìwé oníwàásù náà sọ ìmọ̀ngbà tó wá sọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó jẹ́ kó yé wa pé àti gbogbo ẹ̀ olówó olówó lọ́lá olọ́lá olókìkí olókìkí ó ṣe gbá ó ṣàwó asánná asánná gbogbo ẹ̀ ìgbà tá a wá ti wá mọ̀ pásán ni kí la wá ń sáré mọ́tò tá a fẹ́ kọlu kẹ̀kẹ́ sáré mọ́tò à ń kọlu tírélà ọ̀pọ̀ ló ti fọwọ́ ara rẹ̀ fa ohun tọ́wọ́ ẹ̀ ò tó má jẹ́ kẹ́nikẹ́ni kó pressure rẹ bí àṣẹ léèbó má jẹ́ kí wọ́n tì ọ́ pọ̀n pọ̀n má jẹ́ ọ́ tì ọ́ lọ ṣe ohun tí ò yẹ kó o ṣe gbọ́ mi dáadáa lọ́sàn-án yìí o ẹlòmíì ọ̀rẹ́ mi ń wọṣọ wọn ń lo aṣọ igbá wọn ń wọ bàtà báyìí wọ́n ti ń ṣe báyìí ló jẹ́ kóun náà lọ tọwọ́ ara rẹ̀ bọ́ṣọ lọ ìyún wa bú lọ́wọ́ wọ́n ń wò hàn hàn àwọn àmà wa ní iṣẹ́ èṣù ni ẹ fèṣùlẹ̀ kéṣù ó máa ṣe tiẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ ṣọ́ra yín o torí wípé ohun tí o ò tó ló fẹ́ ṣe bí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi confidence ó sọ lọ́sàn yìí níbi tí mo wà lọ́sàn yìí tá a ti ń jíròrò confidence ni ohun téèyàn ò bá tó má sọ pé o tó tó o bá fúyẹ́ jẹ́ káyé mọ̀ pé o fúyẹ́ tó o bá wúwo jẹ́ káyé mọ̀ pé o wúwo ṣùgbọ́n o ò wúwo o wá débì kan olóò fúyẹ́ I laugh in Spanish àánú ẹ ṣe mí ọ̀rẹ́ wa. ọ̀pọ̀lọpọ̀ ló ti kó bára ẹ̀ wọ́n ti tira wọn sínú ibi tí ò yẹ kán tira wọn síbẹ̀ wọ́n bára wọn níbi tí wọn lérò látàrí wípé ìgbà ń gbá wọn wọn wá farabalẹ̀ pé ìgbà tó ń gbá yín náà ni ó padà gbà yín kò sẹ́dá tí ìgbà ò kí ń gbá ìgbà máa gbá ni lọ́pọ̀lọpọ̀ dáadáa a máa gbá yẹn gidi gan o ṣùgbọ́n ìgbà tó ń gbá ọ náà ni ó padà gbà ọ́ ìwọ ni kó rí dájú wípé àtẹ́lẹ̀ ọwọ́ rẹ o kò dúró torí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣù ń bẹ̀ lọ́wẹ̀ owó ohun gan mo sì máa ṣe rìsáàsì lé lórí ṣùgbọ́n ẹja ló bá ọwọ́ tó bá dilẹ̀ lè ṣù ń bẹ̀ lọ́wẹ̀ ìyẹn ni wípé ìdí tó fi máa ń sọ̀rọ̀ yẹn ni wípé ẹ̀dá tí ò bá wá kan ṣe lásìkò tó tọ́ èròkerò á wá sí lọ́kàn láti lọ ṣe ohun tí ò yẹ kó ṣe ọwọ́ pálábá arú wọn sì á máa ṣẹ́gi náà ni ọwọ́ bá ti wá ṣẹ́gi tán wá ní iṣẹ́ èṣù ni.
1: wọ́n pẹ́ kò jò sílẹ̀ wọ́n jẹ́ nílé lórí wọ́n ní káwá sùlẹ̀.
0: ẹjá wá kan ṣe lásìkò tó tọ́ ìgbà tá a sì wà ní èwe ẹjá

0: Ele é caso.
1: É no engenheiro não.
0: É caso, sa.
1: Quando vai já com eu?
0: A minha chefe do Marisa.
1: Eu mando eu mando.
0: A missa.
1: O bom engenheiro ele na casa de gente com o coro.
0: A meu.
1: O único menino a pai rolou lá que a gente.
0: É caso, sa.
1: É no que o Brasil tinha se tinha com o gajo no processo ele
0: não. Oh não não, o lajão do é o nosso. Kò ní bàjẹ́ fún yín o mo rọ́wọ́ yín bẹ̀ 09063352 09063352 bàbá wa àfẹ́ ẹrú ọlọ́run kò ní bàjẹ́ fún yín mọ́ra fana mọ̀kana aléyà. Hello, ẹ káàsọ́ o. Ẹ bá yín lédè, ẹ sà ẹ bá yín lédè.
1: Ìyẹ́ ní ọmọ yẹn olè wà lójú ẹ̀.
0: Orúkọ yín o.
1: Orúkọ
0: yín sà.
1: Tó bá ti sílẹ̀, a ti kó ìtì màṣẹ tójú yìí lọ. Lọ́jọ́ ńlá. Ìgbẹ́ ti ní kó ya tí ọwọ́ òfin mu. Kó lè fi owó yẹn kó sílẹ̀ kọ́ lè gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ kó máa lọ.
0: Níbo lẹ ti ń pè wá? Okay, sir, ẹ ṣe gan sa. Wọ́n ní kọ́ fọwọ́ òfin mu kọ́ sì rí dájú pé wọ́n gbọ́ owó wọn kó tó di pé yóò mọ̀ lọ. Ojú ò ní tìyín bà mí, ẹ ṣeun. Ẹ lọ ẹ káàsán o.
1: Ẹ lọ ẹ káàsán.
0: Ẹ káàsán ma.
1: Ẹ kú ètò sa.
0: Yes, ma.
1: Mrs. Personal lẹ́ka para dìgbà.
0: Ẹ káàbọ̀, ẹ bá ń kó ń bi ariwo yẹn ma.
1: Mo ti pa rédíò.
0: Okay, lóyá nẹ́tíwọ́ọ̀kì.
1: Kí ọ̀gá yẹn má jẹ́ kó lọ, kọ́ má jẹ́ kó lọ, kọ́ fọwọ́ òfin kọ́ fi gbé, kọ́ fọwọ́ òfin gbé kọ́ dẹ̀ gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ kó wọ̀ ọ̀gá lè yọ,
0: lọ́ba
1: fọwọ́ òfin gbé owó ọ̀gá ò ní rí.
0: Àwọn òbí ẹ̀ ló ń bẹ̀bẹ̀ pé kán dákun, àwọn wọ̀wọ́ ọ̀hún.
1: Wọ́n ò ní wá, owó yẹn pọ̀ ju nǹkan tí òbí tí ọ̀gá lè fara kó lọ, kárígbà tó sì jẹ́ bí 300 táwọn òbí ẹ̀ bá bẹ̀bẹ̀ ọ̀gá ní kó máa lọ. Kò tún níyàn dá kó máa lọ. Ìyẹn sì ṣe fèwé mọ bọ. Tó ti wọ mílíọ̀nù owó yẹn pọ̀. Owó yẹn pọ̀.
0: Ẹ ṣeun. Ẹ ṣe mà láti àpárá jíjà ẹ ṣe gan. Ẹnìkan tiẹ̀ ń sọ lójú òpó TikTok ń bí pé òun kọ̀ọ̀kọ́ tó bá jẹ́ pé àwọn òbí ẹ̀ ló ni ilé tó ń gbé òun kọ̀ọ̀kọ́ gbẹ́sẹ̀ lé ilé yẹn ná. Ipe olè ńlá lọmọ òun. Ẹ má gbàgbé pé mo ní nípa nígbà tí wọ́n ń ṣe ìwádìí bówó ṣe rìn. Wọ́n rí pó ń dájọ́ sí ẹnìkan lọ ṣùgbọ́n ẹni ní òun mọ̀ pé ó ń jó owó ọ̀gá rẹ̀ ni o torí ìyún ti rò pé òun ò forí kó nú ẹ̀. Ẹ ló.
1: Ẹ lọ ẹ kọ́ sọ ń ti àwọ̀ ẹ kú ètò.
0: Yes, sir.
1: Mi ti ṣàjà ọlọ́kàbúlé ẹgbà.
0: Ẹ káàbọ̀ mà.
1: Ṣé rí ọmọbìnrin yẹn o lè ní? Ó fẹ́ jẹ ọ́pìlì yẹn o ní. Obìnrin yẹn o ti wọ́ ìṣirò èèyàn tó jẹ pé lójú àánú. Màtí yẹn ti kọ́kọ́ jẹ 300,000 lórí TS. Owó tí o tó kọ̀ọ̀kan ní tẹ̀lé jìtìrì, ó tún wá mọ̀ ó ti mọ̀ pé ó tún fẹ́rẹ̀ kejì lọ wò, a máa gba díẹ̀díẹ̀. Ó tẹ́ kó yẹ lọ ya owó yẹn fi ṣe bísínẹ́sì ni. Kán fọwọ́ òfin mu òkọ́lẹ̀ lè rí owó yẹn gbà, òbí ẹ̀sìn bẹ̀rẹ̀ kán bílẹ̀ rẹ̀ jù tọ́ wọn kówó sí o.
0: Ẹ ṣeun. ese mami won ni ko bilere ibi to mo won kowo si kan te ninu dada be kan fowo ofin gbe iyen gogo ni o je kowo tete jade o yo ti sele seyin gan na ri e lo e ka san o
1: e ka san
0: e yire do yin lole o
1: ẹṣun ṣe ní nǹkan tí mo rí bẹ̀ ni pé àwọn ara àwọn nǹkan tó ń da ìdíjé nìyẹn tó gba ọjọ́ iwájú àwọn ẹlòmíì àwọn tó mìíràn tó fẹ́ ṣe rere wọn gbogbo wọn ní àwọn ọmọ sì ń jalè wọn bá fi wọn síbì kan òun ló ń bá orílẹ̀-èdè jẹ́ ìkọkúkọ tó dẹ̀ ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ẹni láti bá ọba ọmọ wa wípé máa mọ́nítọ̀ wọn pẹ̀sẹ̀ wọn burú pé àwọn àgbàlagbà gan tó máa ń tẹ̀lé wọn àwọn máa sanwó àwọn máa san owó ẹ̀padà sí good idea so good nǹkan tó ṣe yẹn kò dáa ó ń ba àwọn ẹlòmíì gbé nǹkan gbé ní ọba ìkan sí ẹ̀rọ lọ́tọ̀ wọn dàtí ìyẹn bá tó ń ṣe yẹ
0: láti
1: bọ̀ sọ̀rọ̀ láti agége
0: ok ẹṣin omi
1: sáré agége
0: ẹṣin ẹṣin sáré
1: arígbánlá
0: ok ẹṣin gbà yes sir Mr. Joel orúkọ yín àti ibi tẹ ti ń pè wọn ó máa ń ṣe pàtàkì sí èmi gan dáadáa a lè fi máa kí lọ́jọ́ iwájú.

0: Jordan 105 FM Lake.
1: Kọ́ temi ni Damilola Adebayo. Sherry ọmọ ẹ náà nkan tó ṣe ó burú o, bọ̀ a lè kọ dédé dá gbogbo ẹbí náà lé lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àkọ́kọ́ ìbáṣepọ̀ tó bá wà láàrin ọ̀gá sí ọmọṣẹ́, òun ló máa mú ìwà tí ọmọṣẹ́ ẹ máa wù jáde. Kò ṣe pé wọ̀ ọkọ ọmọ ẹ náà lé o, ọ lè kọ́ ń lé o, kò dẹ̀ ṣe pé ọjọ́ kan lòun náà kọ̀ di pé oya òun fẹ́ máa jówó ọ̀gá mi. Kò pọ́síbù bóyá ọ̀gá yẹn máa fìyà jẹ́, bóyá ọ̀gá jẹ́ nìkan tó yẹ kó máa kanra, kò ń ba ṣeré, kò ń rójú ọ̀gá yẹn lédè ibi tó yẹ pé òun àtọ̀gá ẹ̀ jọ máa sọ̀rọ̀, like òun nìkan ló máa ń dá wà. So fine, irú ẹ̀ dẹ̀ ti wá ṣẹlẹ̀ bí o sì jówó ọ̀gá ẹ̀. Ìdájọ́ tèmi rò pọ̀ lè ṣe fún ni pé ọwọ́ òfin yẹn, ó gbọ́dọ̀ fọlọ́pàá gbé kẹrẹ owó tó jìn yẹn, kò ń ṣowó kékeré tí yàn lè fọwọ́ parẹ́.
2: Àmọ́ ṣé kí má bínú kọ́gà má ṣe dáadáa sí yàn wá ní kò jówó ọ̀gá
1: rẹ̀. Ó náà mo ń sọ nǹkan tó ṣe yẹn, ó burú kò yẹ kó ṣe.
2: Kódà mò ń bọ̀ kí tó lọ dẹ lómi. Hello.
3: Ẹni ni mo padà pè yín sá.
2: Ẹ bá yín rédíò. Ẹyí rédíò yẹn.
3: Ẹsẹ̀ orúkọ mi ni Joel tí mo pè yín lẹ́ẹ̀kan láti Arígbálá. Kẹ́rí ìwé ẹ̀ ti ṣẹlẹ̀ nígbà yìí. Ẹnìkan dẹ̀ ń bá tiẹ̀, ẹnìkan ló ń bá tiẹ̀ lóní kó lọ ṣe irú ẹ̀ àìdá tó dé fáwọn màmá ẹ̀. Wọ́n gbà ti ríṣẹ́ nínú ṣọ́ọ̀bù méjì, wọ́n ní kó máa ṣiṣẹ́ níbẹ̀. Ẹ wò wọ́n ẹ̀pẹ̀ gan. Ó da gbogbo gbẹ gbogbo mínírààtì ló ta, wá kó MC Box sálẹ̀, wá kó èyí tómi wà ní ẹ̀sì. Ìyẹn ò dẹ̀ mọ̀, ìyẹn dẹ̀ ń ta mọ́tò obìnrin ni. Ìgbà tí yẹn wá ní kó mú kọ́kọ́rọ́ olóhùn orí kọ́kọ́rọ́ bẹ̀tà àṣírígbà padà wá tù. Àti onídàkẹ́ ẹni tó ń dákẹ́ tó ti lọ fún ìyẹn lọ́sọ̀ pé ó máa san owó padà. Almost more than a million. Ó lọ fún àkáǹtì sí níbòmíì. Ẹ̀wọ́n máa bá UBA bó ti ṣe nǹkan ẹni. Eight percent wọ báyìí. Ẹni tó ń dákẹ́ yìí ṣì wọ́n gold. Wọ́n gold for Nigerian citizen. Both men and women young. Báwo lè ti máa ṣe rí ẹni tó irú iṣẹ́ òkè kọ́gbà ìwájú ọ̀gá tó lọ sí iṣẹ́ kó wájú kòtì kó máa bá ṣeré ni. Wọ́n gbà sí iṣẹ́ òwò capable láti ṣe iṣẹ́ náà ṣe gbà síbẹ̀. Can you be able to use this work? Yes, I can do it. Wọ́n dẹ̀ fi ẹsẹ̀ níbẹ̀. Ó ń bá àwọn ẹ̀dínwó jẹ́ ni ẹ̀ tó bá ṣe irú ẹ̀ ní ìsìn àwọn ẹ̀ma máa sọ pé àwọn òfẹ́ gba nǹkan wọn ò dá nǹkan lẹ́nu tó bá àwọn ọmọ ẹ̀ máa ń jí nǹkan wọn. Bó ṣe rí ni wọ́n ń bá ọjọ́ iwájú jẹ́ ni. Kò dá nǹkan tó dá ò dá.
2: Mo
3: fẹ́ sọ fún yín yẹn sá.
2: Ẹ ṣe sá, ẹ ṣe bàbá wa jọ ẹ. Ó ti rí Adéyẹm.
4: Sá opinion tọrọ tèmi ni wípé gẹ́gẹ́ bí Kọ́tídá mi sọ lẹ́ẹ̀kan yẹn, ebi òfin ìpè relationship tí ọ̀gá àtọmọṣẹ́ bá ní, ó pọn dandan kó wá jẹ́ pé ó yà ó torí pé ọ̀gá mi ń kanra mọ́ mi, kí wọ́n máa jówó ọ̀gá mi. Number one, ó dandan kéèyàn ní ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn ó ṣe pàtàkì torí mi ò rí nǹkan tó máa dé pé ẹ ò fẹ́ sọ fún wa pé torí pé ọ̀gá yẹn ń kanra mọ́ ẹ, ọ̀gá ò rí léètì mọ́ ẹ, yẹn wá ní pé ẹ torí ẹ ọ̀gá mo gbọ́dọ̀ jí owó ọ̀gá èmi ò sọ́pọ̀tì yẹn rárá. Sẹ́rí and again èmi fi pé ìdájọ́ tó le gidi gan. Torí ojú owó mi 300,000 naira, ó ti close to 300,000 naira. Mo ní owó yà kò sì dúró ká máa fi san owó yẹn. Èmi ò le gbé, èmi ò le gba yẹn.
2: Ní ogun ò lè ṣe.
4: Èmi ò ní sùn ní ogun yẹn. Èmi jẹ́ pé human need dey dream.
2: Ó bọ̀ hello.
3: Hello.
2: Ẹ káàsán.
3: Ẹ kú àsìkò sá, ẹ kú iṣẹ́ ni sá.
2: Yes sir. Okay.
3: Mi Ṣọlá ló ń sọ̀rọ̀
2: láti
3: ṣàṣà. Ẹni àti ọ̀gá lè ṣe fún ọmọ yẹn fi ṣòkókọ̀ kọ́ mẹ́wàá gbówó ọ̀gá ara kó fi ṣe ọ̀gá ńlẹ̀. Ara kó fi ṣe ọ̀gá ńgbà ọ̀gá yìí ó fi yà jẹ́ mí lè rán àfi ṣe ẹ̀lẹ́ ọ̀gá mi ìṣiṣẹ́ máa lọ 100%. Oríṣi ọ̀gá ló wà yàn mí àmì àtẹ̀sí ni ọ̀gá ṣe ń lè paṣí ẹ̀ ṣe ń lè ṣe tó lè sọyìn.
2: Ṣó lámùmọ́ra.
3: Wọ́n á pé ro lámù wà lè fi ṣe ọ̀gá ńlẹ̀. Ọ̀gá lè tó fi yàn lẹ́ni ẹniya o. Lẹ́jẹ́ ká ṣe zẹ́ni ó ní ìwà dáadáa ṣẹ́ni tí wọ́n pé wọ́n máa fẹ́ travel out. Ṣẹ́ni lè bọ́ wọn di business wọn. Ó ní pa mí wá àwọn míì máa ṣe nǹkan gbà ṣẹ́ni ṣúwọ̀n yẹn ò ní ojú kòkòrò. Wọ́n máa lóde àwọn di business ta máa pé wọ́n fẹ́ fi wé lẹ̀ fún ẹni. Lọ́gbọ̀n ó wá gbé ọ̀gá wá gbé ọ̀gá sá lọ.
2: Ní ọ̀dà. Ẹ ṣeun sá.
3: So ẹ bá a ṣiṣẹ́ láàrin rẹ̀ pé kó ẹlẹ́ṣẹ̀ ló ṣe kí kó máa lọ láì jà ìjọ kan bí ibi tó fún yẹn sí.
2: Kò wo yẹn sí gangan.
3: Ẹ wẹ́ o.
2: Jáde.
0: God's lesson on the go. Adabi.
3: Agbẹ́wọ̀n yìí lè jáde sí ọ̀gá tó fi ń bẹ̀rẹ̀ iṣẹ́ ìbẹ̀rẹ̀ mẹ́ni yẹ̀ èèyàn kan ní ọ̀sán gbogbo àwọn àtàyè ẹ̀jẹ̀ lójú kan ni. Ogun adáǹfà àti ẹ̀kọ́ lọ́mọ̀jẹ̀ ká ìlú lórúkọ Jésù.
2: Àmì o, àmì o.
3: Àwọn báyọ̀ gan ẹjọ́ ènìyàn ò gbọ́dọ̀ kájọ́ bẹ̀rẹ̀ láì.
2: Ẹ ṣeun sá.
3: Ní ilé yìí tó ń sọ bọ̀ tó wọ yẹn, ó lè pọ̀ bọ̀ tí pé ó lè pọ̀ dá ẹgbẹ́ pín kó tó ṣùgbọ́n tó lè parí.
2: Owó yẹn
3: kọ́.
2: Ẹ ṣeun gan sá. Ẹnìkan náà lè lójú òpó TikTok, wọ́n ní kí ẹni yẹn, ẹni tó ní owó yẹn, kó kọ́kọ́ rí dájú pé wọ́n gba àwọn owó. Ilé tí ọmọ yẹn ti sín sáwọn agbègbè kan gbà.

0: Okay. I show, sir.
1: Okay.
0: Yes, sir. Oh, yeah, bad.
2: Listen now and turn up.
0: That's you.
3: Don't lie when I say I did it.
1: Hello, yeah. Oh, my, yeah, old Dino. Wọ́n gba èdè àwọn káwọn fi máa fọwọ́ rẹ díẹ̀díẹ̀. Wọ́n rí sọ wọ́n bá dé station náà ohun tí ó ṣẹlẹ̀ ni. Torí pé wọ́n bá dé station ní ìsìn tọ́lọ́pàá bá gba owó yẹn ní ìsìn. Wọ́n bá kọ́ gba bí nínú owó yẹn tí wọ́n gba bí 100,000 nínú tí ọ̀rọ̀ àtọ́wọ́ bá kó fọ́lọ́ ẹni tó lo wọ́n lè kó 60,000 fún. Ó ti ṣẹlẹ̀ ká wá rí rẹ̀ rí dáadáa.
0: Owó ti bàjẹ́
1: nù. Wọ́n kú bẹ́tà kí wọ́n sọ̀rọ̀ yẹn nítorí ìnùbí. Kí omi dúró wà ní ẹgbẹ́ kíní kí omi dúró wà fún ẹgbẹ́ kejì náà.
0: Ẹ ṣeun sá.
1: Wọ́n mọ bí wọ́n ṣe gba owó yẹn. Wọ́n ò lè rí ìgbà pé. Wọ́n ò lè rí ìgbà pé. Wọ́n kí èsì kan sún àlọ́dún nídọ̀lá tẹ́ ń ṣèkè lọ owó yẹn ò lè pé. Ẹ bá dẹ̀ ní kẹ gbé lọ kóòtù kẹ ṣe gbá lóòótọ́ ẹni olè kéékèèké ló ń ṣẹ̀wọ̀n Nàìjíríà. Àwọn tó ń jí bílíọ̀nù erúgbó lẹ́rí tí wọ́n yẹjú ẹ̀ sí. Wọ́n bá ti gba 1,000,000 lọ́wọ́ tí wọ́n ní kan 2.5 million yòókù ńkọ́. Òun ò lè rówó yẹn gbàgbé kẹ́ni tó kọ́ kó gbàgbé ẹ̀ wọ́n bá tó bá ti rí gbà ń bẹ̀ kó gbà ó lè dànù.
0: Ọ̀dà ẹ ṣeun gan sá o.
1: Kò jẹ́ bó ṣe jẹ́ sá.
0: Ẹ ṣeun sá. Savi lójú òpó TikTok kí máa fi yẹn nọ́mà kí world famous DJ Sam P kò ní bàjẹ́ lágbára náà brother mi. À ń tẹ̀síwájú nínú ètò wa díẹ̀díẹ̀ tá a bá rí ìpè ọkàn kó tó di pé a máa lọ la ọ̀sán tòní lórí ètò wa tá a bá rí ìpè kan péré ká máa fi yùn ṣe lọ wẹ́rẹ́. Ẹ̀lú ẹ̀ka àsán o.
4: Ẹ̀lú ọ̀rọ̀ ń fi àwọn ẹ̀fẹ̀tò bíi gbàjà àwọn olóṣèlú padà látàbúlé ẹ̀gbà.
0: Ok ma.
4: Sẹ́rí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Ojú ìwòye kálukú ni ẹbàjẹ́ ká dá ẹ̀dẹ̀ pàpà lẹ́bi. Ọmọ tó sọ̀rọ̀ yẹn kò mí. Bó ṣe yé sí òun ṣe rò pé bóyá àbáṣepọ̀ ọ̀gá sí ọmọ. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bó ṣe yé ọmọdé ni ẹbàjẹ́ ká gbà sí.
0: Awesome talk every day, all day. Ojo tele ko ma wo to se. Ko ma gbe ya ko gbo mo ko gbo gbo ko. Ko mo bo
5: wo se ma jade. Jordan 105.5 FM.
0: O ri so. Ohun ti Bobola ati Abdulrahman Adeyemi to na so gbogbo wa na atawon to pe gbogbo won na ni won ri so arakunrin ohun na mo mo wi pe ninu ita ti jo jiroro losan toni won ri awon awon oro ati igbese ti won le gbe won ri lo nibe adupe pe okun lo gbo eyin ti e pe wa patapata sori eto wa losan toni papa julo awon ta jo wa nle agodo lotun losi atawon ti won wo wa loju opo TikTok Razak Adejare lo moju ero fun mi ti Peter omo laniyi to mu gbalegbe re olotu agba yanyan nle ise Jordan 105.5 FM baba wa Larry Johnson awon na ni won moju ero fun wa ni ni won je adari wa nile ise ijare Peter Sora re lokan bi to wa won to e je se bayi a dupe lowo engineer Morgan Peter na ti won wa nile agbara ti won je ke ma lanfani ati be wa number mere fun ipoluwo oja ati kede 0912411956 abi eyin sise kan e fe ka ye o gbo nipa re e kan si mi abi eyin na ni awon idojuko te ti dojuko nipa

ẹyin táwọn olómi náà lè fi kọ́gbọ́n tàbí tán lè tọ́ yín sọ́nà lórí ohun tó ń ru yín lójú ń bẹ̀ ẹ kàn sí mi lórí nọ́mbà yẹn mo wà lórí whatsapp náà tàbí lórí gbogbo orí ẹ̀rọ ayélujára tẹ́ ẹ bá ti tẹ mc ìràwọ̀ ẹ̀yẹ méjì mi kì í jáṣà títí ọjọ́ mẹ́jọ táàtù wá láǹfààní láti máa pàdé ẹ̀rí olúwàgbẹ́mílẹ́kẹ̀ adébáyọ̀ lorúkọ mi mc ìràwọ̀ yín náà rèé àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ́ babẹ̀ lóko mo yọ ọ̀tọ̀ sàn yóò ọlọ́run ọba mi sàn sí ẹ káàsán.

0: onikẹ́pẹ̀ mi, èmi yóò sì dá ọlọ́run. Èyí ló mú kí ìjọ apostolic church àtúndáolú olóko jùlọ gbẹ̀rẹ̀mú assembly tó wà ní ojú irin jumbo land off ọpẹ́ ìlú àgbàdo ogun state pè wá sínú ìpàdé agbára tó máa wáyé nínú ìjọ wọn ní gbogbo ọjọ́ wednesday gbẹ̀rẹ̀mú program. Ó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá òwúrọ̀ títí di aago mẹ́ta ọ̀sán. Bákan náà ni gbogbo ọjọ́ friday ìṣọ́ru tó máa ń bẹ̀rẹ̀ ní aago méjìlá òwúrọ̀ títí di aago mẹ́ta òwúrọ̀. Bákan náà ni ìsìn ọjọ́ ìsinmi tó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ títí di aago méjìlá ọ̀sán. Níbi tí Ọlọ́run yóò ti máa wọ́ gbogbo àjàgà palẹ̀ tí ẹ̀gàn ayé yín yóò ti máa gbogbo. Ẹ má gbàgbé àti gbádùn Jésù nínú ayé ìránṣẹ́ rẹ̀ lórí ìkànnì yìí Jordan 105.5 gbogbo ọjọ́ Tuesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ ni kẹ́ máa pàdé wòlíì. Ẹ wá fẹ́ pé wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ pè wọ́n sórí 0706661 9653 tàbí 0815242 8554. Gbáre mú o, mo ti ríre gbámú.
1: Gba ìrànlọ́wọ́ tuntun, ọ̀nà rẹ máa là, olóore máa ràn ẹ́ lọ́wọ́, áńgẹ́lì kan yóò ṣàánú rẹ̀, oṣù tó wà yìí, oòrùn olóore, oòrùn aláàánú, ojú òní tì ọ́, mo ní ojú òní tì ọ́, ogo rẹ máa tayọ, bẹ́ẹ̀ ló máa rí, kò yẹ padà. Jésù olúwa wa, àmì àmì àmì lórúkọ Jésù. Orúkọ mi náà ni Prophet Dádìgá Ògúngbẹ̀mí, nínú ìjọ àtúndáolú Apostolic Church olóko jùlọ gbáremú assembly tá a kalẹ̀ sí ìlú ọ̀pẹ́ ìlú àgbàdo ní gbogbo bíkíbi tó bá ti ń bọ̀ gbé láti ìyànà pàjá ní agége oṣòdì wọ mọ́tò tó lọ sí àgbàdo tógẹ̀tì bọ́lẹ̀ lálákòókò gbé ọ̀kadà yìí pò lọ sí dálímọ̀ láti dálímọ̀ yẹn gbé ọ̀kadà yìí pò lọ sí jibọ́lá lójú orin. Àwọn sango ifọ̀ ojú orí ọ̀ta gbé ọ̀kadà yìí pò lọ sí alákòókò bọ́lẹ̀ dálímọ̀ láti dálímọ̀ yẹn sọ pé òun lọ sí ojú orin jibọ́lá. Ẹ̀yin ọpẹ́ ìlú àgbàdo, mo gbìyànjú láti wá ní ọ̀la gbogbo ọpẹ́ ìlú, ẹ̀yin àgbàdo àgbàdo ẹ̀yìn ìjàyè abúlé gbà kọ́lá, gbìyànjú láti kan wòlíì lára lọ́la. Ẹlòmíì máa bí mi lè rí pé kí ni ìdí tí ọ́fíìsì ọgbẹ́ káwọn kan wòlíì lára. Bàbá mi fẹ́ ṣàánú àwọn ènìyàn, olúwa rán mi sí ìlú àgbàdo, gbogbo àgbàdo pátápátá, gbìyànjú láti wá ní ọ̀la. Mo gbàdúrà lórúkọ olúwa ọmọ rẹ ò ní sọrùn, mo ní ọmọ rẹ ò ní sọrùn, mo gbàdúrà lórúkọ olúwa wà lọ́jọ́ ayẹyẹ, ìrànlọ́wọ́ máa dìde. Mo jẹ́ kí gbogbo yín tẹ celebrate mi ní àná, mo kí gbogbo yín tẹ celebrate mi lánàá. Ẹ ṣe o, lórúkọ olúwa ẹ ò láàánú gbà. Mo jẹ́ kí bàbá mi Ọdẹ́kúnlé Ẹ̀bá France lórúkọ olúwa ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún, ìpè yín lórúkọ olúwa kò ní bàjẹ́. Mo kí gbogbo wa lọ́pọ̀lọpọ̀ ìpè a ò láàánú gbà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ̀yin tẹ kọ́mẹ́ǹtì ni lórí social media wa ni, gbogbo ẹ̀yin tẹ pè mí tẹ kí mi, mo gbàdúrà fún yín pé ẹ rọwọ́ Ọlọ́run. Mo appreciate gbogbo yín, gbogbo ẹ̀yin náà tẹ gbàgbé. Ẹlòmíì kan sì pè mí àsàtìyìn, ẹ dádì ẹ má bínú, gbogbo yín mo appreciate. Má gbàgbé olúwa ní kí fún gbogbo àwọn ènìyàn ní nǹkan lọ́la. Àwà lórí òkè báyìí, àwà lórí òkè báyìí, mo ti ń pray sí nǹkan tó olúwa ní kí n fún wọn. Olúwa ní kí n ta òróró lé àwọn èèyàn lórí, kí n jẹ fún wọn ní nǹkan ọjọ́ òbí, kí n fún wọn ní nǹkan ọjọ́ òbí. Mo fẹ́ jẹ́ kí wọ́n wá máa mi ṣe ìtọ́ ẹ̀ mo ṣe sọ pé ẹ̀yin àgbàdo ara.
2: Jordan 105 FM.
1: Tó ìwà gbogbo sí Jibọ́lán ojú orin, tẹ́bá jọ́dẹ́ wálé ẹ lọ́pẹ́ lọ sí Jibọ́lán ojú orin. Ọmọ àgbẹ̀ ọmọ àwọn yín débẹ̀, ọlọ́run àwọn bàbá mi ní ṣiṣẹ́ kì í ṣe èèyàn. Mo gbàdúrà wípé ẹ ò rí ìrànlọ́wọ́, mo ní ẹ ò rí ìrànlọ́wọ́. ohun ironlowo ma si ni ola ye ma ni agbara ma sa ni ola ye ma ni agbara mo beju mi si e gbo mi ironlowo ohun ironlowo yo o budo si ni be ni ohun ironlowo o su ke so la wa ma gbagbe ti alaboyun ba loyun osu kesa won ki ku orire o budo ki e ku orire 9 months is a celebration month and osu kesa aye ma ki o ku orire ni itori orun ranlowo ye budo si osu kewa osu kokola osu kejila o budo tun lo ma sama nitori e mo je pe gbogbo yin gbogbo yin loluwa ni ki fun ni nkan mo ti gbadura si nkan yen awon nkan ta fe pin yen po mi le yo mi si e mi le yo mi se mo ten mo to ba ti wa ni ola o ti mi si kan yen ohun ironlowo gbudo si nitori olorun baba mi wa lai se olorun atun da oruko yin se nkan ti gbo mi baba olorun baba mi so ko fe lo mi jere olobirin kan wo mi ẹkún rẹ fẹ di ẹrin gbọ mi ẹgbọn rẹ fẹ di ayẹyẹ ayẹ ti ń gun ẹ ti pẹ láti jẹnuwari sí orí kọmúbọ oṣù yìí kò gbúdọ̀ lọ lásán 9 months it's a symbol 9 months oṣù kẹsànán ayẹ gbúdọ̀ kí ẹ kú oríire.

0: kimi ku oriri ayo mo gba gba iwo to ma ki ku oriri sare lo gbolwa ohun ma jo ke ku oriri gbogbo ita kakare lo gbolwa yo di ere babi mo pari ase ibi to di e mo to do ko re mo to da ye re mo ina tu yin sile owo olorun da yo dara po mo ire ajo yin baba mama e o ni wa lasan angeli sole di popo da angeli sole di popo da lo ko lo yo so yin di popo yo so yin di popo ire to ti bo lowo re baba mi ko da pada baba mi ko da pada mo da ororo ami leyin lori ninu emi gbogbo eyin te sare baba mi yo sanu yin ogun yin yo di temole ma mi si ola yen. Eloisa, we can never buy Mr. Kuma Misola. I want to buy one. Love my mom, Quatimus. I want to buy the loan. Eh, I want to buy. All I want to do is look in secret. Oh, yeah, they go away. Oh, it's a moon. Oh, very low. Oh, it's a little. Oh, then, oh, oh, did you call you? Tien. Los, you kiss Santa. Why? I'm real. Low on my sheet. Oh, no, they're my body. Ojo je ni ti e pe mi daddy ni boni be ohun ti mo fe fun yin is almost 5000 something iwo to ba ti pe mi daddy bi boni bi ti an bo ile ijo si wa na ni o sugba e fun wa ni address e fun wa ni address oluwa je so pe kin gbagba fun 120 iwo 120 to ba le pe mi ase ojo abi ni si wa iwo 120 to ba le pe mi ko wa bere pe daddy ni bo ni be wa lo oluwa wa sa se yori o number mi re 070 60 meter 19658 070 60 meter 19658 pe mi ki gbagba fun e lo oluwa wa ri ran lowo lo be ni ma ri jesu oluwa wa amen.
1: Jésù ní kẹ́pẹ̀ mí èmi yóò sì dá ọlọ́run èyí ló mú kí ìjọ apostolic church àtúndáolú ológo jùlọ gbẹrẹmú assembly tó wà ní ojú irin jumbo land off pẹ̀lú àgbàdo ogun state pè wá sínú ìpàdé agbára tó máa wáyé nínú ìjọ wọn ní gbogbo ọjọ wednesday gbẹrẹmú program ó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá òwúrọ̀ títí di aago mẹ́ta ọ̀sán bákan náà ní gbogbo ọjọ friday ìṣọ́ọ̀rù tó máa ń bẹ̀rẹ̀ ní aago méjìlá òwúrọ̀ títí di aago mẹ́ta òwúrọ̀ bákan náà ní ìsìn ọjọ́ ìsinmi tó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ títí di aago méjìlá ọ̀sán níbi tí ọlọ́run yóò ti máa wọ gbogbo àjàgà palẹ̀ tí ẹ̀gàn ayé yín yóò ti máa gbogbo ẹ má gbàgbé àti gbádùn jésù nínú ayé ìránṣẹ́ rẹ̀ lórí ìkànnì yìí jọ́dá 105.5 ní gbogbo ọjọ́ tuesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ ní kẹ́ máa pàdé wòlíì ẹ wá fẹ́ pé wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ pè wọ́n sọ́rí 070-6061-9653 tàbí 081-5242-8554 gbáre mú o mo ti ríre gbá mú.
2: From Lagos, this is
3: Jordan. 105.5 FM.

0: irinṣẹ́ tó bọ́ sọnù gba padà. Aṣọ ẹ̀mí rẹ tó ti tutù kó bẹ̀rẹ̀ sí ní gbẹ báyìí. Máa gbọ́ ìkoríta tó rẹ̀ ọ́ sí ànúgbé ọ̀dìdè kúrò bẹ̀. Gbogbo fa ìrẹ̀wẹ̀sì tí ogun àti ayé àti èpè ta fún ọ, ó yá kó ba iná jáde. Gbogbo ìwọ tó kọjá lórí afárá ayé tó yọ̀ sínú omi, ẹ̀mí mọ́ fà ọ́ jáde
1: bẹ̀.
0: Ìwọ tí bàtà ìrere bọ́ sọnù lẹ́sẹ̀ rẹ, ó yá wọ̀ padà. Wà á ṣe rere. Wà á rí àánú gbà. Ògo fún Ọlọ́run lókè
1: ọ̀run.
0: Ẹyin tó bá jẹ́ ọmọ ẹ̀mí, inú mọ́tò ló wà, ilé ló wà, ojú títì ló wà, ibikíbi tí rédíò bá ti wà tó wà, tó dẹ̀ yí sí Jordan 105.5 FM. Tó jẹ́ táìmù yìí gangan ló bá mi pàdé, olúwa kọ́ bẹ́ẹ̀ kó bá mi pàdé ni. Ṣùgbọ́n wá gbọ́ eléyìí dáadáa, ohun tó lùwà fẹ́ kó di mímọ̀ fún ẹ nínú ọ̀rọ̀ ẹnu mi, mo fẹ́ kó tẹ́tí gbọ́. The lost weapon that slowed down the race of an hero. The lost weapon that what? Reduced the acceleration of an hero. Now, àwọn irinṣẹ́ kan máa ń bọ́ sọnù lọ́wọ́ akọni tó máa ń jẹ́ kí ìrìn wọn dínkù. Ẹlòmíà ti máa sáré. Ẹlòsà ẹ tí rí àwọn tó ń sáré wò tó jẹ́ pé ìgbà tí wọ́n jáde secondary school, wọ́n ní admission. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n jáde, wọ́n ríṣẹ́. Wọ́n ṣe wedding. Everything fast lójijì. Wàhálà dé. Wọ́n wá padà sí àtẹ̀yìnwá. Irinṣẹ́ kan ló sọnù. Irinṣẹ́ kan ló wà lọ́wọ́ wọn nígbà tí wọ́n ń sáré. Irinṣẹ́ yẹn ló sọnù. Irinṣẹ́ kan ló sọnù tí ìrìn wọn fi slow padà. So irinṣẹ́ wo ló sọnù tí eré tó ń sá tẹ́lẹ̀ wá di tó dá padà sẹ́yìn? Jẹ́ ká jọ wò náà. Psalm 79. Tí ẹ̀jẹ̀ ká jọ kọ́kọ́ ka ìwé Amos náà. Gbogbo ìwọ tí àmì bá sọnù lọ́wọ́ rẹ, àmì yẹn ó yá gbà padà lórúkọ
1: Jésù.
0: Ẹ ka Psalm 74.
1: Yes, sir.
0: Verse 9.
1: Ká
0: tó lọ sí ìwé Amos yẹn.
1: Yes, sir.
0: Yes.
1: Àwa kò rí àmì wa mọ́.
0: Àwa kò rí àmì wa mọ́.
1: Kò sí wòlíì
0: kan mọ́. Ẹlòsà.
1: Yes, sir.
0: Now, kí Dávidì tó mọ̀ páwọn ò rí àmì mọ́, ó kíyè sára
1: ni. Yes, sir. Yes, sir.
0: If you are not careful, you won't know, maybe you have lost one weapon on us. Excuse me. If you are not sensitive enough, oh, le ever mọ̀ bóyá nǹkan sọnù lọ́wọ́ ẹ. Ó nígbà tí àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ṣáájú ẹlòmíì ló máa tó mọ̀
1: pé
0: nǹkan sọnù. Kí Dávidì tó sọ wípé àwọn ò rí àmì wọn mọ́, nǹkan kan sọnù ni. Báyìí kọ́ la ṣe ń ṣe tẹ́lẹ̀. Kó tó tó tẹ̀mí nǹkan báyìí ti máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀, kí ló wá ṣẹlẹ̀? Mo wà ní ọ̀nà Ìbàdàn. Mo bọ́lẹ̀, mo ń lọ síbi ìgbéyàwó kan, ibi òkú ni. Bàbá lálọ́ọ̀dù mi kan ló ń ṣe ìnáwó dẹ̀ invite mi. Nígbà tí mo dé ọ̀nà Ìbàdàn yẹn, bí mo ṣe ń bọ́lẹ̀ ní orí bíríìjì tí mo ní kí n lọ́wọ́ mọ́tò ibi tí bàbá yẹn júwe fún mi. Mo pàdé ọmọ oníbàárà kan ní ojú ọ̀nà. Bọ̀ torí pé mo ti rìn, wọ́n ti dààmú. Ọmọ yẹn béèrè owó lọ́mi, mo wá jágbe mọ́. Àwọn ọmọ tí wọ́n máa ń rí lẹ́wúlẹ́wú bí irun Fúlàní yẹn. Lọ́mọ yẹn wá sunkún, ó padà. Àjẹ́ màmá ẹ̀ ò jìnà síbi tó wà. Ó wá lọ sunkún bá màmá ẹ̀, màmá ẹ̀ wá fọ́ pa lórí oníkó jókòó. Mo wá bojú ẹ̀yìn. Èmi ò ká kú, mo kàn lọ ń tèmi ni. Nígbà tó di pé a ṣènáwó tán, mo padà sílùú Èkó. Oṣù kínní, àwọn nǹkan kan tó máa ń ṣẹlẹ̀ tí mo máa ń rí ẹlòmíì àkàndédédé dádì, olúwa ní kí n fún yín lélẹ́yìí, olúwa ní ẹgbà báyìí. So oṣù kínní mi ò rí ẹyẹ, oṣù kejì mi ò rí ẹyẹ, oṣù kẹta mi ò rí èèyàn. Mo wá ń béèrè ifun nǹkan mo tún fẹ́ lè máa lọ bá wọn tó ń fún mi pé ẹ ló sà, ṣé kò sí, mo kàn fi sáì kí wọn. So ẹlòmíì ò dé sọ̀rọ̀ lórí ẹ pé dádì ẹgbà o, àwọn tó ń ṣe kínní tọ́lọ́run fi sí lọ́kàn láti máa lò wọ́n fún mi, gbogbo wọn sí ọkàn lé. Àmì sọnù. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo bẹ̀rẹ̀ àdúrà, olúwa kí ló dé? Olúwa ní kò tán di ẹ báyìí. Ọmọ tó pàdé lójú ọ̀nà tó jágbe mọ́, owó ọwọ́ ẹ gangan fúnra ṣé wọ́n lo ní? Ṣé bẹ́ẹ̀ mi olúwa ló pèsè fún ọ? Torí pé ẹlòmíì wà bẹ̀sà tó ti lu ọdún kan lórí ẹ̀ báyìí sì, tí ò dẹ̀ mọ ibi tí àmì ti sọnù. Nígbà tí mo gbọ́rọ̀ yẹn tán, mo sun ẹkú. Mo wá wá owó, mo wá ka fáwọn oníbàárà kiri. Sí náà nǹkan ò change. Àgbà tí mo tó béèrè fún àánú.
1: Jesu.
0: Ami wo lo sonu.
1: Ah Jesu.
0: Irinse wo lo sonu ti nkan ki sele. Ti ota ti ki raye wole tele fi wa raye wole. Awa Korea mi wa mo ko si woli mo
1: ko si woli kan mo
0: ko si woli kan mo
1: be ni ko si enikan
0: ko si enikan
1: ninu wa ti o mo bi yo ti pe to
0: ti o mo bi wahala yi o se pe to amo ko sari na ti o so fun wa David ni mi ora mi mo oluwa bi nkan se ri tele kore
1: lodumare
0: e ba mi kai we mo si yesa
1: yesa
0: chapter 8 verse 11.
1: Yes.
0: Yes.
1: Ojo na de.
0: Ojo na de.
1: Ni Oluwa Olorun wi.
0: Ni baba mi so. Yes.
1: Yesu.
0: Kilo wi.
1: Emi o ran eyan wa si ile.
0: Emi yo ran eyan wa si ile.
1: Ile na. Yes.
0: Yes.
1: Ki se eyan oje.
0: E wa gbo eyan ti Oluwa lo ma ran ki se eyan oje o. Yes.
1: Tabi on gbe.
0: Tabi eyan on gbe.
1: Fun mi.
0: Yes.
1: Ṣugbọn.
0: Ṣugbọn kini.
1: Eyan gbigbo oro Olorun.
0: Eyan oro to to. Tabi yan la wa yi sa.
1: Yes sir.
0: Eyan gbigbo ojulowo oro.
1: Olorun.
0: Ma gbo grace la preach lo cover ise tawo yan da ise ti won o ranti mo
1: Jesus
0: o ti to oro yen sa o ye ka si waju na
1: yes sir won o si ma rin kiri
0: bibeli ni won ma ti ijo de ijo
1: lati okun de okun
0: okun de okun
1: ati lari wa ariwa
0: ariwa yes
1: ani titi de ila orun
0: yes
1: won o sare si wa seyin
0: yes
1: lati wa oro oluwa
0: lati wa oro oluwa
1: lati yo si ri
0: esa oro wa nsi ṣugbọn ko si oro mo won o sare kiri gbogbo agbaye elomi agbera anori oke tori pe o wa kankan ṣugbọn un yen ti sonu
1: olodumare
0: won ma wa esa se ko si oro olorun malaye ni oro wa gboro ṣugbọn kini iyan oro mu oro wo lo mu ni iyan mu e iyan mu o ti to oro olorun to ye koro iyan mu
1: eni sir
0: ami yi de sonu e jo sai e je mo pa wa iranse olorun fura
1: lodumare
0: bi ami oro sonu
1: eni sir
0: sibe elomi ijo e ma kulo ni anfa lola tori un ti won wa won ori won se tun lo
1: eh jesu olugbala
0: well what they are looking for orugbe esa orugbe yen si gbe won they are looking for the what comfort zone where they are going to sit down balantosiously and listen to the genuine roar of word of God but they couldn't find it ojo kan ba ni oluwa wi e wa oju lowo oro ti e oniri sugba si gbo oro iyan si ti mu wa gbo kini awon ami to gbodo kiyesi
1: yes sir
0: tabi irinse to soru to gbodo tete kiyesi ma gbo o tete sile ko gbo mi dada number 1 when you are moving forward sir
1: yes sir
0: as a Christian if you don't want to what lose what you have gathered for many years ask for what is moving you forward shari won ti o je ki opolopo ma mo pe nkan
1: se
0: ma gbo to ba ntesi waju ti se ntesi waju aye ntesi waju ki lo mu mi ntesi waju mo ba ti le mo o ni subu
1: yesu
0: I'm telling you sir
1: yesu
0: when you suddenly stop in what in moving forward ask what stop me
1: ki lo da mi duro sir
0: ki lo da mi duro
1: yesu
0: se mi mo move lo si waju tele olorun to de se mi lori o ti ku wa lori lori ite ki lo je ki nduo de duo lojiji bere to ba ti mo sa o tete bo nu ogun number 3 don't wait for long before you begin to do what examine yourself
1: yes
0: esa te yan ba ti pe ko to search lori un to nsele si esa o ma wa nbe ti a fi darugbo aya de kegan I'm telling you check where you are and the caliber of people that has surrounded you. Are you listening to me?
1: Yes, sir.
0: Our caliber in Yawolo Yeka. Check in Shepe. Location to one, low down, duro. I want to follow low down, duro. I have BOT big, best can to down, duro. So, Yakota, see what you want. What bar? Toba, Cabibelli, a tele. Sibibelli, ko wu wo lowo e mo ti ti fun ti wu wo ju bibeli lo ami en sonu
1: eh jesus
0: ah esa te yan bala pe un so fonu nu ta bo so bibeli nu communication yan o
1: yes sir
0: I'm telling you
1: eh lodumare
0: nisisi to ba je pe to ba kule si ori bedi o fe gbadua oru lo ma n gbagbe su la mi ti sonu
1: eh
0: ibi to gun gba wole die die ni ma gbo nigba ti eniyan sun ni bibeli so
1: yes sir
0: ota re wa ki lo wa se wa ba ti e je ni o de ba ti e lo se bi gba to ba laji be yan ba ri gba ni o ra mi
1: abi sir yes sir
0: ba o lo se fe doctor to wa fe ko sinu ale ka mamo
1: yesu
0: so poverty notice bi pe your spiritual life is getting cold because spiritual control physical
1: yo lodumare
0: so to ba ti lala pe abi to ba ti ni arab ami ara bi pe o da bi eni pe ati gbadura nira fun e nkan tin sonu ko to di pe ota wole fura irin ise wo lo bo sonu lowo e o ta fe se lola niyan
1: yes sir
0: gbogbo ise to bo sonu every lost weapon I have begin to receive them back in the name of Jesus.
1: Nipura, sir.
0: Power of restoration. Nipura.
1: Yes, sir.
0: Agbara idapada. Olo ma down to sonu pada. Mo pala se sinu aye re. Bi Oluwa mi tin be ti agbara re nbe. Irin ise to sonu to slow ere to nsa. Ati igbega re, ati itesiwaju re, eyi to reduce the acceleration loruko Jesu ya gba irin ise yen pada.
1: Amen. Amen. Amen.
0: Agbara awe re dabi ti igba ni. Agbara adura re da. Agbara jija fafa re nile Olorun da. Itara igba ni da lara re. Irin ise to sonu, eyi to reduce irin ajo ayomo re, o ya gba pada loruko Jesu. Ni ola
1: yes sir
0: pade wa ni pora o
1: yes sir
0: program yen ma le
1: yes sir
0: restoration of lost weapon
1: yes, sir.
0: Loruko Jesu Kristi wa gba ni ise mi re pada
1: amen
0: awon ami to sonu wa pada wa
1: amen
0: ogo ori abuyo jade
1: amen
0: sare eyin ogo eyan sare pe ki gbadua lori irin ise mi te sonu eyi to fun okuku laye lati wole bi aro ba tutu
1: adiye
0: ole yi sibe balangba o ba de lanu bi ogiri o ba lanu alagba o le wobe wa ri anugba loruko Jesu
2: gba mi pe mi sori number yi lale yi mo so fun yi pe ogun eniyan ma sare da won lohun 09070230 0917070230 0916185 6815
0: Number 35 should I be lorin street ni o ba ti desele aparadija iteli ota church baba kan ti oke okada agbe edebe boluwa ti nbe iwo na je alabapin ninu ore lojo yen ogo folorun loki oro otula blue roof la gege ma gbagbe o program yen
1: o ti bere
0: repete oluwa yo de gbadura re
1: amen
0: iwo na ri ti e se o aye kan to wa yo ni begbe fowo ti
1: amen
0: wa se rere
1: amen
0: jesus oluwa wa
1: amen amen amen in jesus name
3: Jordan, 105.5 FM.

0: some talk.
1: Today, I parin ni aro Sunday ni. Ba aro tun la. Aro tun la. Ajo Oluwa ni ki ku awon eniyan jo. Oluwa ni be ma ran ko meji wa. Ni aro tun la ajo Tuesday. Oluwa so fun mi pe ohun fe se iyanu. Oluwa so fun mi pe ohun fe la ona fun awon eniyan. Te ba de pere ta se ni ilaro. Afoju laju aditi gboran opolopo ise ami ise iyanu lo sele nibe aro eni la deseko pada ninu church olowo so fun mi pe aro tula oluwa ni ki ku awon eniyan jo wa gboran mi we lu kori karun bi be so pe Jesu Oluwa ori oko meji o wa wa oko laarin awon oko yen we lu kori karun bi be so pe bo ti wonu oko yen oko to wonu e to ya o je ti simeni peteru lẹ́yìn tí wọ́n wá sùtàn ó wá sọ fún pétérù pé ó ní ti àwọn ẹsẹ̀ ibú pétérù wá dájọ́ sí lóhùn pé ẹ má bínú fún fọ́ ìsinmi yẹn kó ti ra iṣẹ́ ló pọ̀ iṣẹ́ ló pọ̀ iṣẹ́ pọ̀ ó wá ní olùkọ́ ni gbogbo òru àná a fi ṣiṣẹ́ ṣùgbọ́n a lè mú nǹkan gbogbo ru ana a fi káàkiri láti wá ẹja káàkiri torí pétérù ó jẹ apẹja iṣẹ ẹja ni wọn iṣẹ ẹja ló ń ṣe gbà tí mo lọ sí israeli mo dé ìlú pétérù mo dé ilé pétérù pétérù ilé bàbá ẹ náà nílé títí ẹ náà tẹ ẹ bá débẹ lẹni ṣe rí ìlú yẹn ó kéré báyìí ṣùgbọ́n ẹja ni wọ́n ń ta ń bẹ̀ àti soft drink bíi fanta bíi coke àtomi wọ́n kì í ta kọ́mí ju tilapia fish lọ nílùú pétérù inú ìlú yẹn ẹja nìkan ni iṣẹ́ wọn ń bẹ̀ ó dàbí àgbò yìí sìn irú àgbò yìí wọ́n máa ẹ mọ̀ pé àgbò yìí sìn àgbò yìí lagos wọ́n máa ń pẹja ń bẹ̀ bẹ́ẹ̀ ni ìlú yẹn ṣe rí iṣẹ́ ẹja yẹn ni bàbá pétérù ń ṣe bàbá pétérù iṣẹ́ ẹja ló ń ṣe iṣẹ́ ẹja yẹn pétérù jogún ẹ̀ ni ṣùgbọ́n nínú ìlú kórí karùn yẹn bẹ́ẹ̀ lè sọ pé kò ní nǹkan kan mú ó sọ fún jésù pé gbogbo orú àná a fi ṣiṣẹ́ àlè mú nǹkan kan ó wá dá onígbé ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ onígbẹ nítorí ọ̀rọ̀ rẹ màá tì í sí ibú ó wá ti àwọn yẹn sí ibú onígbẹ nítorí ọ̀rọ̀ jésù pé ó máa tì í sí ibú so jésù olúwa ti bá mi sọ̀rọ̀ pé ní àárọ̀ ọ̀tún lọ́jọ́ tuesday òní ni sunday olúwa ni kò yọjú ohun méjì má gbọ́dọ̀ mi o ló máa mú wa but mi ní sọ́lá yé orí afẹ́fẹ́ torí àṣírí olúwa ó ń bẹ pẹ̀lú àwọn èèyàn títí ẹ̀ ohun tó bá ti sọ jáde táwọn èèyàn bá ti mọ̀ òun náà máa ń bàjẹ́ ohun táwọn ènìyàn ò bá mọ̀ àwọn ìka ènìyàn ohun tó bá mọ̀ wọn ní bàjẹ́ òun lẹ́bi rí pé sàtáni ò mọ̀ pé jósẹ́fù ó ti gbé Jésù olúwa kúrò ní Bethlehem ti Judea lọ sí Egypt kò mọ̀ tó bá mọ̀ ni àwọn tó sọ pé kí wọ́n máa patán pa àti ọmọdún kan lọ́dí ọmọdún méjì wọn nípa wọn bọ́ kò mọ̀ tó bá mọ̀ ni àwọn tí wọ́n padà nu yẹn àwọn kéèkì tí wọ́n pa wọn ò nípa anoke eni ta fe pa gan tan wa emi e gan o ti ko ni Bethlehem o ti lo si Egypt boko mo ohun to ba so jade lawon eyan ma mo ohun to ba so won le mo eni kan to mo everything olohun ni kan so ni ohun ta eyan ba de mo ohun na ma baje ohun to ba mo won le baje so wa ma pe mi nkan meji ni o ma lo kan oni boy ma se o de ma fo ni bara ni kan o ma o de ma break laro Tuesday o do ba fi break do Tuesday yen wa to ba ni wa ri church bo pe mi ma so fun e to ba le ri ma bo church wa fun e ni church ojo Tuesday wa nu awe oluwa lo so fun mi be oni ago mokanla o koja iseju mokanla ni ka break 11 minutes after 11 lo ni ka break ni do Tuesday igbe aye de ma yi pada o wa ti awon ese ibu o ri pe nitori oro Jesu o lo ma ti se ibu o wa ti awon ese ibu bi be so pe awon de ya debi pe o pe awon ladugbo e mini o pe awon ti won tin to tin ri eja meji meta merin mu tele to nwori nkan kan mu lati wa ran lowo olorun ma ran e lowo Jesu oluwa e ti wa ti da soro e o ma yi aye eni yen pada ni ohun to ni o ba le se ohun to ba affect eniyan ohun ti agbara eniyan ba ka agbara Jesu lo le ka ma bo njo Tuesday Onijo Sunday Ola ni Monday aro tunla mabo wa ninu awe toro to ma fi break ma pe mi je ki number wole to ba ri a ma fun ni church bo ma ra ko meji wa tori pe ma ya kin to e o ma kin to e eni ti aye o ba fi le to ba ta owo ko ni ta o emi o ki gbaro fiyan ti aje ba n de laamu ko fi olorun bura ko si bo se le da to ibi to da de ibi to da de olorun ni wa be jade no ma condemn e de to ba se da si ma se condemn e si ti aje ba n de laamu ohun te ma fi break yen olorun to ba ni ko aje lara e to affect e o ma ku to ba ni ijakule o ma ku to ba ni amubo ma ku mo so fe nikan o te ma fi break yen ta ba test in your Tuesday just only one psalm ta ba kasi to ma gbe bomb sile bayi ko ni debe ko je bomb ko ni debe nibi to lagbara de sugbon asiri oluwa o nbe pe lawon eniyan titi e ohun ti ba mo lo mo ohun ti o de mo o gaju eniyan lo so in your guinea foju di so ma foju kere nkan ba se npe be ko wa yi iwo na wa ko wa gba ire lowo Jesu aro Tuesday nsi wa ri ori ofe ohun to ma fi break yen to ba ni ko awon agbalagba to wa la to n di e lowo o ma baje ko ti aje ba n di e lowo yin paro fe o to ba ta 1000 naira ni 100 naira won ni be ra owo yen tare ba n di e lowo ẹni tá yé bá ń ṣe kì í mọ̀ ń ṣe o ẹni tá yé bá ti ń ṣe irú wọn kì í mọ̀ ń ṣe o nọ́ọ̀fin sọ pé ẹni tá yé fẹ́ kì í ní àrùn kankan lára ẹni tá yé bá ń dà láàmú àrùn wà lára ẹ o wà wá dìde wà gbé ìgbésẹ̀ torí ọlọ́run ń lò mí programu ìlárò yẹn afẹ́jú lájú àdètí gbọ́ràn àwọn tó rí ìyanu àwọn aláìsàn wọ́n gbà mí lára dá a lot of miracle ló ṣẹlẹ̀ ń bẹ̀ nilaro so ba bo laro jo Tuesday ka gbadura fun e wa ma pe mi ni o wa ma pe je ki number wole to ba ti wole olorun ko rire o ti o ba wole na ma bo jo Tuesday number kokore ni ma pe la leyi e ko ni ma pe ko de ma pe si daddy kini ka mo anjo Tuesday omara nko meji ko wa meji lo mara oni bo se ma se meji ni wa fun ni bara ni kan tabi were ti ma pari eton were lo daju to ba ri were fun ni bara to foju but to ba ri were ti were ba ti gba lowo e oko rire to ba ri were wa fun afoju oni bara elekeji ikeji oni bo se ma se keji itori meji ni bo to ma fi break yen na oni wa fi break wa ri in church wa fun e ohun to wa lara e tori to ba nje on loju ala awa jina fun eni nkan je o olohun o ma di ogo eyan lowo o de ma fa isan o joju ala o de ma fa ikorira to ni ko to je yen ki so nje olohun nkan ni won yi pada lati fun eje kon le da egbese lara egbin ikorira amubo kon le da olohun sori ipalopo ju ala awon te ri yen to fi to ma be ni osun ni oju ala yen e bora ni won won ko gbe awo eni kan wo ni to ro mo pe ti awon ba gbe awo eni yen wo ibu loju orun bo emi ego ni gba fun won won gba wo ewo ni e bora ni won ohun ti o da na gbe siyan lara bi amu bo bi korira bi egbin bi wosi don gbe se niyan lara ohun ta ma lo e ma binu fun voice mi yen o ati sise oluwa gan ohun yen ti o ti re ohun yen but jesu ni agbara wa ohun ta ma lo njo tuesday yen ti a ma fi break yen e wa ri pe te ba ti the break bo to wa lara ti o de ma baje owo aye ma kuro ise o ta ma ku so e ma pe mi dadi kini karawa lojo tuesday ago mefa ni pade si mewa lojo tuesday aro tun la tuesday ni ago mefa laaro si ago mewa laaro ni ko de tede ma pe address ma de pe phone number friends gbo phone number yen eyo kan ni ma pe make sure pe ale ti o ba wole abi to ba pe tawa kan pe lowo bi am receive call lowo o wa pe mi o le gbe pe lola daddy kini ka mo njo tuesday ko wa se ogun ye wa rise wa rowo wa ta olohun awon ti wa fi gbugbo awon to fi esile to ko ninu aye torun e lowo olohun ma raise awon eyan mi to ju won lo I'm telling you the truth to ba sese yi olohun wa dupe gan wa dupe ilaro a se deni eni kan so testimony o wan jo friday laro oni shop o de ni oja mere pe oja yo de tamo boy pa brand lojo friday bai to the shop o na won to won ti e riri awon to bo nraja ri na be si bo nraja o so ni ano saturday to a se program eni friday saturday and sunday oni oja to hunta oni for past 6 months olohun taru e o so lana fun mi olohun taru e omo biri kan na oko e ti lo ti pe to file pelu omo o bi mo merin foko e oko e file won gbe ni beshi ibeshi won gbe ojo friday yo wa ojo saturday loko e pe oko e be si nbe oko e ni kilo fe oko e fun ni 500,000 ori ko bẹ̀rẹ̀ sí ta ọjà tó bá fẹ́ láàárọ̀ sátọ́dẹ̀ ọkọ̀ ẹ̀ fún ní àfẹ́ mílíọ̀n ọkọ̀ ẹ̀ kódà ibi tó lágbára dé ọkọ̀ ẹ̀ kúrò ní bèsè nítorí ẹ̀ ó lọ gbé nífọ̀ but ọjọ́ friday ó wá ọjọ́ sátọ́dẹ̀ àná ọkọ̀ ẹ̀ pé so ọlọ́run tá ń sin alágbára ni ọmọkùnrin kan wá oúnjẹ ní dangote wọ́n sáàkì ẹ̀ ọjọ́ friday alẹ́ ọjọ́ friday ọgẹ́ wa pé ọgẹ́ ni kó wá ó wá ní kó rí sun padà ní ọjọ́ monday so testimony pọ̀ gan ma bọ̀ so ti gbọ́ nọ́mbà tó máa pè sí rè dáàdì kí ni ká mọ́ ní àárọ̀ tún la ọjọ́ tuesday ẹ lá máa ra nǹkan wá kí ni ká ra wà kò rẹ̀ tèdè 081 30 47 63 0870 body elekeji for the last time 0810 304 7 6370 be made church for ele anywhere to ba tin bo wo mo to agbado ijaye
0: every day all day
1: any jai bus stop wa gbo ti church power time ko to pep.
2: This is Jordan.
3: The Jordan Knight Show, and today we'll be discussing
4: the voices you need at work all day, every day till payday are

0: You just be alive as if you
1: are not. Kore moyo.
2: Your favorite tunes are just a click away.
1: You feel it?
0: He decreed better things upon himself. The day of his death was
1: removed.
0: And his death was added for him.
3: This is Jordan.
0: When he got to jail,
1: lay into Tumala,
0: after he translated the
1: book, of Agbotia, Tialasi,
0: only
1: to Badara Finke, and not
0: even with you, don't forget
1: Agbotia.
4: Everybody, this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams.
0: The both of them forgetting,
4: and making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive, and I've been listening to
0: this.
1: Alasilo ba wipe ki osi oni mo lala ni oni mo ranti ese mi loni omo okunrin kan wa ninu tubu o le so o ani sedi oni ke ranti mi to ba da fun won mo se a position you are in you down pay ejo lo nro sa olorun olorun olorun o wo mi ran olorun kilo ba ye soro mi olorun olorun o ta po lori mi olorun magba fota olorun kilo fe gangan
0: Could he so? You can not say. Jabez, we pay. Oh, Bajebu, bless me. Oh, so I've been in the last. My coach, Mama, there's something better. There's a power in your world. Bo, bo, to fe se, bo, fe se, o, to fe se, la ye. To, but to get better information, one giving no. Ilanu so kan to da fun re. Akole buru yen lo ma ba lo. That even thing will be fulfilled. Okunrin kan lo lo si ile ejo. Baba lawo kan lo wa fun ni ogun. Then the papa is giving me a chance.
1: Bo ba ti dele ejo.
0: When you get to the
1: fikini itoye.
0: Speak, touch this thing with your tongue.
1: So fun wa wi pe.
0: Tell them.
1: Hey, ejo ini yo.
0: Today's case.
1: Fun ogbodo ri da.
0: You will not be between
1: me. Mo tu ejo yi ka.
0: I scatter this case.
1: Ejo ma tu ka o.
0: And all this case was scattered.
1: O wa dele.
0: When you get to.
1: Ejo kan wa duro ti ohun na.
0: Another case now stood by.
1: Ejo to duro ti ni kon no bo mo kan sun.
0: That he that slept with a lady.
1: O wa ni to wa pe ba se be.
0: Say we have done this.
1: Nílùú Èkó ilé ọ̀rọ̀ ti ṣẹlẹ̀.
0: This happened in this Lagos.
1: Ó ní bí wọ́n ṣe bẹ́ẹ̀ kí mọ́tò pa òun.
0: That a cash should kill him.
1: Bọ́dọ̀ yìí máa kúrò ń bẹ̀. Wọ́n wá pè níbi kan pé owó ẹ̀ ó fẹ́ gbowó ń bẹ̀. Orí ọ̀kadà ló wà. Ó dẹ̀ rí bọ́ lórí ọ̀kadà. Mọ́tò tírélà ń bọ̀ lẹ́yìn.
0: As a trailer was coming behind him.
1: Ó dẹ̀ gorí ẹ̀ kọjá.
0: And the trailer passed upon him.
1: Later ni àwọn ọmọ rẹ̀ wá ràn pé wọ́n dẹ̀ rí kí dáàdì mi po. Sori bon ṣàdúrà fún ẹ.
0: When no matter the prayer upon you.
1: Bí wọ́n fúnra ẹ̀ ò bá nínú rere sí ẹ lọ́dọ̀ àwọn aládùúrà àti gbogbo ẹni tó bá ń tó bá ti nú rere sí ra rẹ. Bó ṣe wà náà ló máa wà. Ó dáa kí èèyàn ní àsọtẹ́lẹ̀ rere fúnra rẹ. Ó máa ń jẹ́ kí nǹkan rere ṣẹlẹ̀ sí
0: ènìyàn.
1: Ìyẹn ìwé Jákọ́bù orí kẹta ẹsẹ̀ kìíní sọ wípé ẹ̀yin ará mi má jẹ́ olùkọ́ni púpọ̀ kẹ́ mọ̀ pé àwa la máa jẹ̀bi tó bá ti ní ìmọ̀ tó bá ti ní àmọ̀jù àmọ̀jù
0: ìyẹn
1: wọn padà kò fún ni ó dẹ̀ wà láyé àwa kìrìsìtẹ́nì lọ́jọ́ òní náà àmọ̀jù ti pọ̀ jù ẹlòmíì ẹ̀kọ́ bíbélì tó kọ́ òdì ló kọ́ sí ìyẹn náà fún yàn pé tí o ba se practical o yẹ ko se theory bí wọn bá lọ sí bible school wọn ni o ti se theory wọn ni kò lọ se practical lọ́dọ̀ àwọn tí wọn ti wà lórí fíìdì
0: yẹn
1: ọ̀pọ̀lọpọ̀ àwọn ò ní ìdí ẹ̀
0: mọ́
1: wọn wá fi ẹ̀kọ́ yẹn sódì bí wọn bá kọ́ṣẹ́ nílé ìkọ́ṣẹ́ ọwọ́ tó jẹ́ technical wọn ni kò lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe níta bí wọn bá lọ sí broadcasting school tó bá jáde wọn ni kò lọ ó lè jọ́dọ̀ olódò tí o ti ẹ̀ lọ rí náà tó kọ́ṣẹ́ yẹn o tún lọ kọ́ lọ́dọ̀ rẹ̀ ní àìnóye ńgbà mi máa ń fìyà jẹ
0: yìí
1: ọkọ ọmọ ọlọ́run tó ń gbọ́ mi bíbélì sọ ọ́ nínú ìwé Jọ́hánù orí kẹrin ẹsẹ̀ 24 ẹ̀mí ni ọlọ́run àwọn tó ń sin olùṣàláìsìn ní ẹ̀mí àtijọ́ ó dẹ̀ wá sọ fún apá mi ní sọ ní ilé ayé ara kò ní èrè kan sori tí wọn fúnra ẹ ò bá mọ bóyá máa lo ahọ́n rẹ ahọ́n ẹ o lè bá rẹ níbi tó dáa paul àti sila nu túbú ahọ́n wọn náà fi gbara wọn lẹ
0: kìbá
1: má ti ṣe bẹ́ẹ̀ ni wọn bá kú síbẹ̀ bíbélì lọ́kùnrin kọ ni wọ́n sì ń gbàdúrà ní àtọ̀wà bọ́ 16 ilẹ̀kùn sì ṣí àwọn tó wà nu túbú sì ń kẹ́tì sun kí ló dé tó lé wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ́ ni ṣùgbọ́n ọ̀rọ̀ tán sọ ṣẹlẹ̀ wọn lórí ẹnìkan gbọ́ mi gbogbo ahọ́n òdì tán lò lé ẹ lórí òní la máa bàjẹ́ obìnrin yẹn sọ fún ọkọ rẹ̀ pé

0: husband.
1: Hey,
0: you did this too.
1: You return
0: to where I've been. Now I'm
1: overlooking. Lai mo ko bini ti lo sinu rem to tobi
0: okun
1: yan pada si bi to ti ba o Nigeria no ti pade ise moto lo se to ti pade gba don bere si fera ti won gbadura e kan won je ni won bara ni London obirin wa nu oloyun o wa nu oyun gba na oko n gba ko ni lo no gba ko lobirin lo ni lo ko de lo pe Stop it.
0: The man was just
1: yeah, the son,
0: and
1: the
0: way
1: he we be no longer go, he be woolly. I saw that like Yanni Buburu, see Babani Buburu, see your Brini Buburu, see your Brini Buburu, oh my yellow
2: ear.
1: I want to add
2: a
1: I want to make you be in that company.
0: The two women are men and
1: one junk of course, one jab, bears, one jab blades around the wall. Oh, we know jar. Obirin la je okunrin okunrin le je obirin won jo bura fura won
0: bi ta
1: ba fi to ba ye pe ta ba fi koda wa sile bayi ni ko sele
0: so shall it be for
1: won ti gbagbe
0: e
1: ja kekere sele
0: won
1: de fira won sile
0: ohun
1: ti won so yen de sele le won lori je so agbara wa ninu oro to ba nlo lori omo ma kesi opolopo bi lo fi aye ara re won so le ni pe ye lo se be de ni ya nno mo yen lori buruko omo lori buruko omo lori buruko omo omo yen pada lori buruku na ni iya o de gbaje
0: and the mother was not
1: ro ori buruku to so lori omo
0: o pada sele lori omo iya
1: te so aye no we yen
3: tori ninu pupo ni gbogbo wa nse asise
1: yes
3: yes.
1: Any two, but
4: move on each other. But if you don't say one move, move your radio.
5: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show. And today,
1: just take care of the
0: word yes. In your
1: mouth. Yes. Yes. Yes. Yes. Yes.
3: Yes.
1: Yes. Yes. Yes. Yes. Yes.
0: Yes.
1: Yes.
3: Yes. Yes.
1: Yes. Yes. Yes.
0: Yes.
1: Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes.
0: Yes.
1: Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes.
6: Ọrọ ẹnu
1: ènìyàn.
6: Ìlú òun ojú rẹ̀ ti
1: di. Ló máa sọ di nǹkan tó fẹ́ dà ìwé òwe oríkẹ̀ wẹ̀ ẹsẹ̀ kẹta.
3: Olúwa kì yóò jẹ́ kí ẹ̀bí kí ó pa ọkàn olódodo.
1: Ìwé òwe oríkẹ̀ wẹ̀ ẹsẹ̀ kẹta la.
3: Ní ètè ẹni tí ó mòye
1: ni àti ọmọ. Ní ètè ẹni tó mòye ẹni tó mòye amarógbọ́n kọ́ mbẹ̀.
3: Nàá
1: kù mọ̀ ní lọ́dọ̀ èèyàn búburú.
3: Ní
1: ẹni tí ó yẹ kù fún yẹn kọ́ mọ́ lọ́gbọ́n yẹn ṣùgbọ́n aláìmọye wọn náà rọ̀ wèrè ló ń sọ. Bíbélì sọ pé oníwèrè ni ọ̀rọ̀ ọlọ́run ló ní fún aláìgbàgbọ́ ṣùgbọ́n fún àwọn tá a gbàlagbà ọlọ́run ni.
0: Láti
1: sì wé orin Dávidì oríkẹrìnlá nìyẹn. John 1 number 1. Ní àyètè kan ṣe ọ̀rọ̀ wa ọ̀rọ̀ dẹ̀ wà pẹ̀lú ọlọ́run ni ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ yẹn lọ́lọ́run dá ogbó kan lẹ́yìn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ọlọ́run. Tobi da okun, tobi da omi, tobi da imole, to ni ki imole wa ti imole wa, ki okun osi bori imole nu, Olorun da nkan mi mu. Bo si gbadura fun e.
0: Bo
1: ba rona lo. Iyan ni we Joshua 10 number 12.
3: Nta na ni Joshua si mi fun Oluwa.
1: Joshua so fun Oluwa pe. Joshua dá òrùn dúró pẹ̀lú ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti òrùn àti òṣùpá dẹ̀ dúró àti ìràwọ̀ ó dẹ̀ borí gbogbo ọ̀tá ìwọ náà lo ẹnu ẹ láti sin lọ ẹ̀yin ọmọlẹ̀ ń já gbàdúrà ẹ tú mi sílẹ̀ níbi tán dèmí mọ̀ èmi náà jẹ́ ìṣẹ́gun ẹ má jẹ́ kídi ayé dèmí mọ̀. Níbi tí wọ́n ní òsán Nàìjíríà rọ́nà lọ ó yá. Wọ́n ní òsáyè mọ́ lókè. Olúwa fàyè gbà mí ẹjẹ́ dókè.
2: Olúwa fàyè gbà mí ẹjẹ́ dókè. Wọ́n ní òsáyè
1: lókè. Bó ti rí ọ̀dẹ̀ máa rí bẹ́ẹ̀. Ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀. Pẹ̀lú atótónu mi, mo retí ẹ ní àárọ̀ ìní. Ní àtọ̀ bẹ́ẹ̀ iwájú kóró yẹn gbọ́ gba Hausa ńlá yẹn ni. Ẹgbẹ́ sọ́mi, mo retí ẹ. Ọkùnrin tó gbọ́ mi, obìnrin tó gbọ́ mo ṣe pàtàkì fún ẹ. Ilẹ̀kùn àná dẹ̀ ní tì mọ́ ẹ. Wá máa mọ̀ ọ́ ṣe o. Ní ọ̀la wa lólùjọ wa ní Command. Ìṣòro wa ní Tọ́sì ní àtọ̀ bẹ̀rẹ̀. Alẹ́ ni 10 o'clock ìṣòro ti bẹ̀rẹ̀. Ní Friday lólùjọ wa ní Èkó ìṣòro wa. Mo dẹ̀ ń bẹ̀ ọ́ ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀. Àwọn ẹ̀rọ tẹ́ máa pè mí sí àwọn ẹ̀rọ yẹn ni mo ti pè ẹ́ bu ẹ tó gbọ́ mi. awon akando bo wa se pataki sori I see me like that see program ti wa ni ori radio to po support ye wa lo le je ki eto I ma tesuaju ile re ma bo lowo gunjija o de ma rodo lolose eni dojo kejo osu kesan ogo re ma yo in Jesus name
7: adara oro no ni baba wa fe nba wa soro lataro feyin ti e fe bo lori oro ati ogun enu account te ma fowo si ati ero te ma pe baba wo le si ero na
1: ero ti e le pe mi si 091 26 26 28 28 82 82 16 e pe nibe yen WhatsApp ni yen pelu
7: text voice WhatsApp any phone ranse fo to ba fe pe yin ko ero
1: ero keji only 080 080 50 50 27 27 56 56 21 21
7: Ero Iketa
1: 070 070 69 69 94 94 99 92 92 pe mi kin gbadura fun ona re ade la ile kan asi ohun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 12 1 2 15 1 5 68 68 43 43 bank keji ta le fowo to je church account o ma gbo ruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oiki Mole Ayo Parish ohun ni 411 411 01 01 89 89 25 252 411 411 01 01 89 89 25 252 ko si ohun to se to gbe o nitori jo 41 11 oni ta lo saju se fun mi ti emi o se fun pada nigba ti sam 50 number 5 ma so oni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigba ti number 14 ma soro oni ru obo pe si olorun so ejere fun oga ogo mi e mo fi need ope yin ore yin ida mewa yin e feran pade lowo yo da fun yin okan yin a de pale
8: Angeli don't be ready at all.
5: Friday, 4th September. They will be discussing
9: the voices you need at work.
8: Possibility number 5 for Saturday Baba Street of Oyenuga Street.

0: kọ ma ṣe.
1: Amen.
0: Agbara n bẹ ni ọwọ Ọlọrun.
2: Yes sir.
0: Àṣẹ sì ń bẹ lẹ́nu àwọn wòlíì rẹ̀. Àwọn tó yàn ó fi àṣẹ sí wọn lẹ́nu. Bó o bá gbàgbọ́ pé Jésù ni Olúwa, ilẹ̀kùn dẹ̀ wọ́n ní tàtí mọ́ máa ṣí.
1: Amen.
0: Já máa ṣí.
1: Amen.
0: Já máa ṣí.
1: Amen.
0: Já máa ṣí.
1: Amen.
0: Já máa ṣí.
1: Amen.

wọn ti jumọ ṣe wa lọ ṣùgbọn wọn pàdé àṣẹ tí ń gbèyàn lónìí o gbàgbé àṣẹ tí ń gbé o pàdé àṣẹ tí ń gbé ni dìde o pàdé àṣẹ tí sunday rẹ ńlá lórúkọ jésù ilẹkùn kó máa ṣí jésù ilẹkùn kó máa ṣí jésù ilẹkùn kó máa ṣí jésù ilẹkùn kó máa ṣí jésù ilẹkùn kó máa ṣí gbọ́ ọ̀rọ̀ olúwa láti ẹnu mi àìsàn tó wà lára rẹ kó máa jáde agbára tó dá ọ dúró yẹn fọ jáde agbára tó dá ọ dúró yẹn fọ jáde agbára tó dá ọ dúró yẹn fọ jáde máa jáde máa jáde máa jáde gbọ́ mi níbi kíbi tó bá wà gbọ́ mi ọlọ́run tí àwa ń sìn ó ní ẹnikẹ́ni tó bá gbàgbọ́ yóò rí ògo ọlọ́run ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ló sọ ẹnikẹ́ni tó bá gbàgbọ́ bó o tiẹ̀ gbàgbọ́ o dẹ̀ rọ ìgbàgbọ́ rẹ mọ̀ pé tètè mi bó o tiẹ̀ gbọ́ ọlọ́run gbọ́ wo àwọn iṣẹ́ gbogbo tó ti ṣe bó o tiẹ̀ gbọ́ ọlọ́run gbọ́ wo owó àìrí tó gbé ayé dúró tí

0: sun bayi olorun ko fun lo alaafia
1: amen
0: ko ji dada
1: amen
0: ko fa iku ko jade
1: amen
0: ji bidan na pori masaida ira makateli mo osida ni oruko ajesu ona la
1: amen
0: bi owo ibade ona ala bi owo ibade tan ogun a ma fara towo ibade tan awon iya nu aba mi a ma sele bi owo ibade eti o pe ni owo olorun nitori ko si ohun ti oluwa ko le se o n gbo mi lo hospital bayi o ti ru ara re pipo fe lo para o need ko para re mo ni iroya yo nipa jesu oluwa en to ku ni kanfari o mo olorun oga ogo agbara re loju oku dide agbara lo laju afoju o fara re ojo keta o ti o jinde awon gbogbo awon oku to wa jo salem won ji pelu e eni ti mo so nipa re leleyi to ba sami o bi aye re wo
1: amen
0: o ba ise re wo
1: amen
0: o bi aye re wo
1: amen
0: o ba ise re wo
1: amen
0: ati igba iwosan
1: amen
0: oga to le dide igba iwosan
1: amen
0: iwo ti ise re ti daru igba iwosan
1: amen
0: baba mi ki odele
1: amen
0: iki ti mo ki oloni iki dele ni iki yin rere ni ani iki iki ori rere ni ma para ese achewa agbe oluwa si nbe pelu iri mi na da wa jira no fita taru me sita ha wa oni bi na ba roba likete eje wa adena me ni bi na karama no sheteli ba ha o ti sun oba ni pe ko roku ma para o mo mu iroyin ayo wa loni aye re gba iwosan
1: amen
0: e ja gbo ti bi mo ti e wi ko le mo ko ni ireti Isaiah 55 e ka se kini yen nikan e se kini yen nikan Isaiah 55 e se kini yen kiro wi
1: e ja gbogbo eni ti o gbe nbe
0: inje gbogbo eni ti o gbe nbe
1: e wa si bi omi
0: e wa si bi omi
1: ateni ti ko ni owo
0: Jesu ni emi ni omi iye o ni eni ken to ba mu nibe ogbe o le gbe oga to ba fe dide o ni bi lati joko sile o to so ni pe e wa awon opolopo yen ma so awon oro agbon kan won ni to ba se pe awon pastor yen se se ya du tonto e je ko lo so hospital e je ki won lo si mortuary bibeli o so be o ni awon ti o gbe gbe je ki won wa eni to ni di wo so no ma gbegbe se eni to ni di ya no ma gbegbe se se iwo ti ala atakun kun to ba so lo to gogo wa ma fori ko ko wo lo le wa ma fori ko iwo ko amo bi ko ni di bi mo so pe ni ti ara re ko da lo ni lo ni segun iwo to mo po ni di onisegun iwo to n gba mi ni sisirisi so mo igba to ti paro embassy to fe visa so mo igba to ti gbe passport kiri o expire me lowo o ti rinu e lemeji gara lasan o le lo o wa so pe wa ona ri eni ba ni di omi yo wa omi wa mo gbadua elodi ada parusita wa ga ogo o jade si o eni ba ni di omi lo ma wo mi lo olufe gbami ki pe taye yan baje ki pe taye yan ma ndara ojo ti eyan ba ti sira ye ti da bi eyan ba ra o ti tan eni ti ye ra o raye wa tori nipa ke o wa sinu fullness of understanding ohun lo ma ra mo fun yan wo bi eni tara ba ro awa doctor eni ni di yanu wo le ni o wa eleni adua mi fun o to ba sami iye re ko si wo bi oro e touch kan leleyi oro e si kan leleyi ibi adua yen ba ti gba ni touch eyan bo mi dada oro oyibo kan leleyi oro kini no wo bi jesu ti emi mo yi omo odun mejo ni mo ti gba ni omo kekere baba to bi baba mi won se ni gbagbo mo ni iba pade pelu jesu omo odun mejo labe ipe baba mi timotiu oluwole obarade ti jesu pe mi to fi anu re fowo mi sokeri july 1 so mo le so fun nipa jesu ti mo so yi aye temi yi pada ise mi yi pada latomodun mejo gbogbo ti o dabi oke laye awon bobi mi olorun gbogbo e wa le nipa pe enikan gba jesu nile wa eleyi ni ayo mi olufe o n gba mi bayi mi o mo ohun to la koja to mo so pe mo ti gbadua mo tirin oga oriri le n to won ogo wa ẹni bá fẹ́ dìde oríire ló máa wà tàbí dìde wà á gbọ̀nà oríire ni tí wà tó bá ara yín rán òní ràn ọ̀tọ́ bó bá dé tàbí táwọn kò bá tẹ́ jẹ tó bá débi tó ìjìnà wà o ni mo bi oluwa ti wa oga anti mommy mi ma do pare tori awon omo ye o to ba ku awon me asori re o gba mi dada woli to lase lo nilo woli ariyan lo nilo woli to ni e kata lo nilo ni power of christ mo wa ninu awon iko olorun ti oluwa gbe kale bi odo ni ran temi lati tu awon eyan sile nibi to wa ye gba itu sile
2: amen
0: mo ni nibi to wa ye gba itu sile
2: amen
0: ko de mo pe olorun ti pase mi soro si o agba olorun wa ma feel e bi mo je soro yi wa ma feel wa la yoro mo je soro yi adua mesan ata gba lo ni prepare sile prepare tori o ni ni dide re bere
2: amen
0: mo ni o ni ni dide re bere
2: amen
0: mo ni o ni ise ni dide re bere
2: amen
0: mo ni o ni ni dide re bere
2: amen
0: igbe dide re oni lo bere
2: amen
0: to ba si ami oluwa ki owo baye
2: amen
0: I saw this so I saw ye owo jesu fa tu
2: amen
0: oni eni ti o ngbe ngbe gbogbo e ko lo gbe ngbe o
2: yes
0: bi me ni ibukun to anu fun awon ti o be ngbe oni todi pe o se kun o aya amo ti o gbe ogbe won ni di omi eni to gbe ngbe lo ni di omi eni to mo pe won ni di ibata di olorun ni mo ba soro en to mo bi po ti lu agbara won o ti fe lo ni mo ba soro en to pe amo ti kawe mi ori ko mo bo nbe mo ba soro en to ti dide to fe jabo won mo ba soro tori pe eyan ba dide o tun ni di olorun lati gbe soke tori pe bo ba gbe soke mayo o para bo nle Ọrọ won ni gbe yan soke ti kin jabo ibuku ni fun awon ti o gbe gbe ah sha eyan mo woli o gbe agbe yin bi e ta mi dohun
2: yes sir
0: do gbe gbe yin bi
2: yes sir
0: bi o gbe ba gbe o wa wa olorun ki la fi gba awe ta fi gbadua tori pe o gbe gbe wa ibuku ni fun awon ti o gbe gbe tori akun won oga ti ko ba ti kun to ma ti kun inu ko
2: ko
0: to ba pada nda si bo ma ja si ile but ti gap ba wa nbe I'm a failure.
2: Yes.
0: I'm a failure.
2: Yes.
0: To me. All the putanke.
2: Yes, sir.
0: And for me, I want you to be in Mombasa. You don't be there all fat better.
2: Yes, sir.
0: Ah, you don't be there today.
2: Yes, sir.
0: You don't be there today.
2: Yes, sir.
0: But when you do, and for me, and you look better. Let that fire me cook. And you look better. For you get today. And you do alone. For you go to bed. Oga. Ọpa wọn tó ń gbọ́ mi báyìí amẹ́ríkà ló yẹ kó wà bàgbára kan di ọmọ lu yìí ìwọ kó ń mọ̀ nínú ìmọ̀lára pé ibi kan ló yẹ kó wà pé agbára kan ló di ọmọ lẹ̀ gbọ́ mi o jẹ́jọ́ gbàdúrà olúwa sọ fún mi bàtà sí bẹ̀rẹ̀ chọ́ọ̀chì ó ní má jẹ́ kó máa ro ẹ lójú àti gbé owó lé àwọn èèyàn iye ìgbà tó bá gbé owó lé wọn ní àǹfààní tí wọ́n ní ayé tí ẹ máa gba àtúnṣe bàbá wo ni bàlá ṣe máa débẹ̀
3: fún gbogbo ẹ̀yìn tí ẹ ń bọ̀ láti àgbára orílẹ̀ ẹ wá ọ̀nà kẹ dé ìyànàbà tí ẹ bá ti dé ìyànàbà ẹ wọ mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù tí ẹ sọ fún orí pé genesis bus stop ni ẹ ti fẹ́ bọ́lẹ̀ tí ẹ bá ti dé genesis bus stop ẹ kúrò sí òdì kejì ní ẹgbẹ́ petrocan filling station yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún orí pé bakari big church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ fún gbogbo ẹ̀yìn tí ẹ bọ̀ láti ojú òré bàwúà ìtèlè ẹ wá ọ̀nà kẹdẹ abẹ̀sán gate ní ẹgbẹ́ honeyland school yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún pé bakari big church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ fún gbogbo ẹ̀yìn tí ẹ bọ̀ láti sango tó gate alákùkọ ẹ wá ọ̀nà kẹdẹ ìyànà pàjá ẹ gbé mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù ẹ sọ fún orí pé okùn ọlá ni ẹ lọ tí ẹ bá ti bọ́lẹ̀ ní okùn ọlá ẹyin onídìíkẹ sọdá ní apá ọ̀tún yẹn ẹ máa rí ọlọ́kadà ń bẹ̀ ẹ sọ fún mi pé bakari big church lẹ lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ tí ọ̀nà bá wá dààmú mọ́ yín lójú àwọn nọ́mbà tẹ máa pèrè 0915899-4696 0915899-4696 tàbí 081-3238-9415 081-3238-9415 jésù retí ẹ o.
0: Gbọ́ mi kó tó di ọjọ́ méje tó bá lè fi ẹsẹ̀ rẹ̀ kan ló má jẹ̀ mí kó tó di ọjọ́ méje àti ń gbàdúrà àti ń gbà wẹ̀ àti wọn ò ju ọlọ́run fún ìpàdé yìí lórúkọ jésù àṣẹ yà á dáhùn lórí rẹ àní ẹni tí ò ń gbẹ gbẹ ẹjẹ kó jẹ kí ni ẹjọ kó wà lọ akọ wípé ó ní bí àmàṣe o ó ní ìrètí ń bẹ fún igi tá a gé lórí tó bá gbúròó mi yóò lo ma pa bo bi ko le pa olorun nilo ase lo nilo ohun odu ara nilo mo so mi o de da so aye de gba atuse ejo e ma ayin 300 di e pe awon number je so fun o je so fun o eni ba mo wo dere ni yadi en ta ye ba da aye ma yo ba ye ro ba da to do se jesu ami ogo re wa da mo gba dua fun pe ari e yo ni tumo adua meso la fegba bo ka to gba dide du omi to ba wa bo o lie down ni ba o rin ni sha ti o kore si un to nse pe e je jesu le meso 1 2 3 go
2: e de jesu
0: e
2: de jesu
0: e
2: de jesu e de jesu e de jesu e de jesu
4: www.jordan
2: e de jesu e de jesu e de jesu
0: so pe e je jesu ku emi mo
2: e de jesu ku emi mo
0: Amen. E paro to owo lara mi.
2: Ọlọ́wọ́ ti jìyà lara mi.
0: Ọwọ́ ogun lara mi.
2: Ọwọ́ ogun lara mi.
0: Kí ló ń ṣe?
2: Kí ló ń ṣe?
0: Jáde!
2: Jáde!
0: Ẹ gbàdúrà.
2: Ọwọ́ Jésù.
0: Ẹ̀mí lò.
2: Ọlọ́wọ́ ti jìyà lara mi.
0: Àwọn èèyàn méjìlá ní kọ́ máa gbọ́ prógámì lójoojúmọ́ sọ fún wọn ká jọ máa gbàdúrà lójoojúmọ́ ọ̀gá àdúrà nígbà o bó bá sunkún tó ronú jẹ́ kí n sọ fún ẹ wá bẹ̀bẹ̀ sí high blood pressure but ẹni tó bá ti ń gbàdúrà kì í ronú ẹni tó ti ń gbàdúrà kì í ní àṣàyẹ́tì ẹni tó ti ń gbàdúrà kì í kí ẹ torí àdúrà máa bí ìdàgbọ́ oníta ni yóò wá bí kò sí kó ń gbàgbọ́ pé èmi ni torí náà ẹ jẹ́ kí n máa gbà lójoojúmọ́ gbogbo àwọn ọ̀rẹ́ tó mọ̀lẹ́kọ̀ ní ẹjọ́ pàdé o ẹ̀yin fámìlì tẹ́ ń gbó tu ibu ọ̀kọ́rẹ́sì o tó ṣe bàbá ṣọmọ o tó ṣe ẹ̀gbọ́n ṣàbúrò ẹ̀pẹ́ ara yín ẹjọ́ gbàdúrà ìtúsílẹ̀ eléyìí ni mo mọ̀ agbára olúwa ń bẹ síbẹ̀ eléyìí ni mo mọ̀ agbára olúwa ń bẹ síbẹ̀ ọ̀nà rẹ̀ ńlá ọ̀nà rẹ̀ ńlá sọ pé bàbá ọba tó pé bàbá ìyá mi lẹ́nu ọba
2: ìyá
0: mi lẹ́nu
2: ọba
0: ìyá mi lẹ́nu
2: ọba
0: ìyá mi lẹ́nu
2: ọba
0: ìyá mi lẹ́nu
2: ọba ìyá mi lẹ́nu
0: ọba
2: ìyá mi lẹ́nu ọba
0: ìyá mi lẹ́nu
2: ọba ìyá mi lẹ́nu ọba
0: ìyá mi lẹ́nu
2: ọba ìyá mi lẹ́nu
0: ọba ìyá mi lẹ́nu
2: ọba ìyá mi lẹ́nu
0: ọba ìyá mi lẹ́nu
2: ọba
0: jésù olúwa wá ẹjẹ gbàgbà olúwa bó aṣọ àìsàn lára mi
2: olúwa bó aṣọ àìsàn lára mi
0: sọ pé gbé àìsàn kó wà tó wà ń gbòòrò sí ẹjẹ pray o òun ni cancer yìí àìsàn yìí ó ń pa àwọn èèyàn bíi kí wọn sọ pé dájú mi ò ti sí kí èèyàn máa ń bìbí alẹ kí ọ tó dé wàhálà tó dé ni wọn ní ẹwà nígbà tẹlẹ rí ẹwà nígbà tó wà nítòsí wọn sọ pé ọjọ tí sí kí má jẹmú o láti ọrùn wa ọ̀nà ńlá ọ̀nà ńlá ọ̀nà ńlá fún iṣẹ́ rẹ ọ̀nà ńlá sọ pé àìsàn nínú ara mi àìsàn nínú ẹ̀jẹ̀ mi jáde ẹgbàdúrà
2: orúkọ jésù
0: nínú
2: àìsàn
0: ní ara mi. Yóò rí bẹ́ẹ̀.

0: gbogbo ọ̀tá dídí lọ́wọ́ kí wọ́n gbà ọ́ fà ìnáàmà kalẹ̀ ebelegedu ọ̀dọ̀ yẹsà ruhaili lena ta kaba nàìjíríà torí ìṣòro òní tuesday ta máa ṣe mọ́jú àárọ̀ ọ̀la ó máa lé débi ẹni tí ò bá lè rìn a ní kí wọ́n gbé o ìdí ni pé iṣẹ́ ìyanu ti máa bọ̀ iṣẹ́ tó lu wani ká ṣe yẹn sí orí ẹ̀ ó ti parí ẹ máa rógò lọ mo fẹ́ wọ yàrá àṣírí gbogbo èyí tí ayé yín ò sáré ó yẹ sáré lójú kan ayé rẹ sáré wà fò nísìn o ayé rẹ fò ó dẹ̀ ní jábọ́ mọ́ sọ pé mo sáré mo fò mo kọjá ẹgbẹ́ mi ṣe àmì bí òróró lẹ̀ gbé omi lẹ̀
1: àbẹ̀rẹ̀ gbà.

0: Wakati ni na duo majo. ọjọ́ Friday 18 fún ọgbọ́ ẹ̀ lórí òkè ogó. Láàdọ̀ ojú pa kò kápọ́ la ṣe jìrẹ̀ mbàdàn. Ọ̀pọ̀ wòlíì máa jẹun ló ń bọ̀. Àtàwọn olórí ẹ̀mí nígbà tí wòlíì ta fi ọ̀rọ̀ rán fún ìtúsílẹ̀ òwe ìdáǹdẹ̀ ní ìrọ̀ yìí. Prọfẹ́sà Adébáyọ̀ ojú ọtọ́rìtì. Wọ́n máa fi máa jẹun ìpè Ọlọ́run sọ tẹ́lẹ̀ sáyé ọkùnrin kankan. Tí iṣẹ́ agbára yóò máa ṣe. Dádì torí yín ni ẹjẹ́ lọ gbàdúrà.
1: Orúkọ mi ni Atinuke Eunice. Mo jẹ́ ọmọ ìjọ Fari Makure. So mo láwọn challenges kan tí ó jẹ́ kí n rówó sukú ọmọ mi sàn. Ó ti wà lé more than 2 years. Nígbà tí wàá di ọdún yìí, àwọn sista mi pè mí pé kí wọ́n lóṣogbo. Nígbà tí Adébẹ̀ wọ́n fún mi ní condition pé tí n bá padà sínú ìjọ tán bí wá sí, àwọn máa help mi. Nígbà tí mo wá délé, mo wá lọ sí ọ̀tà ní church. Mo wá lọ bá Ọlọ́run sọ̀rọ̀ pé condition tán fi mí sí mi ò fẹ́ pé kó ṣàánú fún mi. Kò pé ọ̀sẹ̀ kan níbọ̀ wa nínú ilé wa bó ṣe pé ọmọ mi yẹn nìyẹn ló bá ní òun rí pé ó brilliant bóun ṣe ń bá sọ̀rọ̀ tó ń bá ránṣẹ́ bó ṣe ń respond òun like kó lọ wá school tó bá wù. Bó ṣe sọ fún mi nìyẹn mo ní Ọlọ́run ti gbàdúrà o. Àti ẹ lọ́gán kò kọ́ jọ mí lójú ló bá tún pé ó kọsẹ̀ kankan wọlé school tí mo ní kó lọ ń kọ́ ó wá ní àmọ́bi tí a lè lọ dáàdì náà bá ní òkè lọ sí school ọmọ mi. Bó ṣe lọ nìyẹn bó ṣe bí dáàdì ṣe sanwó school ẹ̀ ó san everything títí kan uniform mi san 1 naira ń bẹ̀. Ó dẹ̀ sọ fún mi pé títí kan títí dé university level ó lóun máa ràn. Ohun tí Ọlọ́run orí òkè ṣe ṣe fún mi nìyẹn.
2: Ẹ fúni ní gbogbo ẹ̀.
3: Rise to your feet everybody.
1: Ni pé nígbà tí gbogbo nǹkan yẹn dàrú mo wá lọ wáṣẹ́ síbi kan.
2: Ìwọ náà mo fi ló bèrè tó fẹ́ bẹ̀yẹ.
1: Mo lọ wáṣẹ́ sí ibi tán bá mi kí ẹ ti ṣẹ́ sí. Hairdresser ni mí mo dẹ̀ ní bishop tẹ́lẹ̀ bọ̀ nǹkan change. So mo wá lọ ṣe cleaner ní school kan tó ní orúkọ ní Àkúrẹ́. Cleaner toilet mo ń ṣe. Bó ṣe di March mo ti ní mind pé salary mi ti bá gbà níbẹ̀ ní March this year pé mo máa fi san ọrẹ torí mi mọ nǹkan tí mo lè ṣe pé màá fi rúbọ fún ìyàlẹ́nu mi. Ní October yìí October 15 mo wà ní school gbogbo nǹkan ó kàn tiẹ̀ sú mi. BVP mi kàn ṣe ní kàn pè mí wá nìyẹn. Mo bá débẹ̀ mo ti ń bá wọn ṣerun àwọn tíṣà tán wà school yẹn wọ́n rí pé mo good. Wọ́n bá ní pé ìjọba change àwọn kankan ní school pé wọ́n ní iṣẹ́ ọwọ́ pé kán mọ káwọn ọmọ pé so wọ́n ti sọ mí di cosmetology instructor ní school pé láti ọ̀la lọ mi ń ṣiṣẹ́ ní toilet mọ́ pé kí n máa lọ sí ọ́fíìsì mi.
2: Ibo la ti ṣàkálẹ̀ mọ́ wọ̀rí pé ló tẹ̀ mí.
1: Mo ṣiṣẹ́ ní toilet cleaner ni mo ṣe ní school.
2: Toilet cleaner.
1: Bẹ́ẹ̀ sà.
2: Láti cleaner láti toilet wọ́n wá gbé ẹ̀kọ́ toilet.
1: Bẹ́ẹ̀ sà. Wọ́n gbé mi lọ sí ọ́fíìsì àwọn cosmetology. Àwọn tó máa ń kọ́ àwọn ọmọ ní irun make up anything pertaining to beauty.
2: Àwọn afọ ẹ̀jẹ̀.
1: Bẹ́ẹ̀ sà.
2: Àti table.
1: Bẹ́ẹ̀ sà.
2: Wo l'ọ́fíìsì.
1: Bẹ́ẹ̀ dájú.
2: Ó gba application.
1: Wọ́n gba application wọ́n ṣe ní kí n mú wá pé kó lè wà documented pé mí náà pé toilet fún iṣẹ́ tẹ́lẹ̀ tí principal yẹn bá lọ kó má ṣe fún wọn sọ pé kí ló ṣẹlẹ̀.
2: A ti ní omu letter rẹ.
1: A ti fún wọn gan.
2: O ti fún wọn. So wọ́n ti staff rẹ.
1: Bẹ́ẹ̀ sà.
2: Láti toilet sí ọ́fíìsì gbogbo ìyẹn náà wọ́n síbi.
3: Ever stretch your hand here.
2: You know I was saying it.
3: Mo n sọ.
2: There is something that you must do.
3: Nǹkan kan wà tó yẹ kó o ṣe.
2: That will change your life.
3: Tó máa yí ayé ẹ padà.
2: Ẹrù rẹ tó wúwo yìí sà.
3: That's your heavy burden.
2: Mama, Ọlọ́run yóò bẹ gbé ẹrù náà.
3: Amen. The Lord show that for you.
2: Yóò bẹ gbé ẹrù náà.
3: Amen.
4: Iwe egun mo jẹun.
5: That get of nothing is not good.
4: Iwe egun mo ṣaṣeyọri.
5: Get of no success.
4: Fọ́ dànù lórí.
5: Yéé kò bá mi.
4: Fọ́ dànù lórí.
5: Yéé kò bá mi.
4: Oyin bá bá bá bá bá bá
5: bá. Ẹbí mímọ́.
4: Iwe egun mo jẹun.
5: Iwe egun mo jẹun.
4: Ṣèyọrí fọ́ dànù.
5: Fọ́ dànù.
4: Fọ́ dànù.